0: gbogbo iṣẹ́ mi lọ́sẹ̀ yìí.
1: Gbogbo iṣẹ́ mi lọ́sẹ̀ yìí.
0: Yẹ okun fún ìbùkún.
1: Yẹ okun fún ìbùkún.
0: Oyè àdúrà.
1: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o.
0: Ẹ̀ ọ́ ra
1: mi ṣe tọ́ ọ.
0: Olúwa. Gbogbo iṣẹ́ mi lọ́sẹ̀ yìí. Yẹ okun fún ìbùkún. Olúwa. Yẹ okun fún ìbùkún. Olúwa yẹ okun fún ìbùkún. Olúwa kò fọ́ mẹ́. Bùkún fún ayé mi. Bùkún fún mẹ́. Bùkún fún ayé mi. Bùkún fún mẹ́. Bùkún fún ayé mi. Bùkún fún mẹ́. Bùkún fún ayé mi. Jésù Olúwa wa. Bíbélì wí pé Genesis chapter 26 ní verse 12 and 13. Ó ní Isaac ọ̀padà sóko. Ó jẹ́mọ̀ pé Bíbélì wí pé ó sì furúgbìn ní àkókò ìyàn. Àkókò ìyàn ó dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún bí ọgbọ̀gbọ̀n àràádọ́ta àti ọgọ́rọ̀ ọ̀run èso ibulókiro mi tó fi ṣe káì ẹni náwó sókè sọ pé olúwa sọ iṣẹ́ mi di ìbùkún sọ pé ìwọ iṣẹ́ mi o oyà sọ mi di ńlá oyà àdúrà
1: orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí mímọ́ o
0: ẹ̀yà
1: o ṣe bí ọba o olúwa sọ iṣẹ́ mi di ìbùkún
0: olúwa wa iṣẹ́ adìde iṣẹ́ adìde bó ti ń jáde ó bá ànú pàdé ó bòrè

0: pade odo ko ni kan ni last week Tuesday oba ni oni aye ti su o mo ni close le oni daddy oni gbogbo nkan ti o se laye o lo oke lati yori oni daddy olo ti pe 47 ko si yawo ko somo ko so nko ko si le iri do yara kan to ngbe gan ko se mu ya lo o de sise o lo ti sise as age of 21 o de sise to fi pe age of 47 no achievement o de sise mo ba ni ki se nkan won ye lo lasan o lati gbadura ni o ni o gbagbo pe te ba gbo wole mi te ba da oro sori mi o gbagbo pe oro ma gbo gege bi igbagbo re mo de pray fun mo da oro sori e ma yen de lo in to ya mi lenu ni pe ni igba to de ojo Thursday o pe fun mi o ni daddy o lo o ti ri ijo to ti gbo iyanu o ma gbo ni o lo won oriri ko sele sori o ni ore on ta won ti wa tipe o ni o ma lo le bo se nu yara kan yen olugbo wa be gba kokan ba won se close to oni ko se o la lori oni ojo Thursday to pe mi oni la le Wednesday ko pe ko wa o wa lo be laaro igba to de be laaro o lo pe ki lo fe se bayi olugbo sara e fu pe in ti be lokan ore so pe oluwa
1: oluwa
0: e to ma bini
1: e to ma bini
0: pe ki lo fe
1: pe ki lo fe
0: oluwa mu mi pade o je mo ipe olo sara e fu ni ojo na ma yen fun ni moto ikanu awon moto e ore o fun ni ikanu awon moto e o de fun ni 5 million lati bere business en awon si mi mo gbadura yara mo lu aka ase tenu mi jade o ba anu pade ni mo so fe pe o nilo kaka anu etie o nilo ki ogun ere ko jade to ba nbe ni wori to wa ni ugeli o wa ni benin city get ready lati pade woli ma release royen fun e to ba dago mejo gbogbo eyan olohun e ja pade ni social media loruko jesus wa ri anugba awon eyan ni testimony every day
2: e ko so oluwa sa mo dupe lowo olohun pe olohun ri mi lo si ko mi mo dure mo de sorry so awon mo ti bere ise pada awon sa lo si church mo wa ri eni ti a don sise ti ko se ni kongita ki sise yen mo so wa sa so mo ni pe ko sa si oju omo wo ko run gbo oju e ko sa emi be nkan ti lo si church mo se wa bi si program ta ma se dalale ni ago mejo lale ngba ti o di ale mo sa gba sa gbadura mo sa lo sun ni mo wa ri pe eku jade latara ta omo yen mo ri pe ote ti se ni wa layin ota re o si ni wa layin mo ri pe eku jade latara ota e bo sa se ji ni oju re yen ni mo ataji mo wa ni pe lowo na pe nkan to ko sele so te na na ti se kini to ti gbe fo pe olorun mo n gbọ iwuro laraaro mo le tun wa n gbọ programu facebook lalaalẹ naa n dupẹ lọwọ ọlọrun ṣe bi ọba awọn ọlọrun ti o jẹ foju sunkun ọmọ ẹ sisa ẹsa.
3: ìdùnnú ojú olúwayẹmí ní tuntun mo jàpídẹrù nípa owó tí mo gbà níbi ní ọ̀sán kejì ó dí òkú ìdí nílé ìlú ló bí ẹnu kejì ọ̀sán sófà àdúgbò nígbà tó yá ọwá pè mí àbúrò dáàdì mi kan owó ló ti ṣàláìsí. Wọ́n ló ti ṣe aláìsí nígbà tí a fi dé bẹ̀ ló wá wo lòun bá yóò dọ́ lójú mi mo kò kí kó padà sílé wọ́n lọ bí òun lówó ṣe dé ọba nígbà tí a fi dé bẹ̀ ló kọ́ fún ilé sílò nígbà tí a fi dé bẹ̀ ló kọ́ lálẹ́ kò ní gbàmọ́ ọjà àkáyọ̀ rẹ̀ ọ́fíìsì rẹ̀ ọ́fíìsì lẹ́nu ọ́fíìsì lẹ́nu nígbà tí a fi sí lẹ́nu ọjà àpèsè ìfúntọ́
4: mojúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba orúkọ mi ni grace benson láti ìjọ bàbá ṣe bí ọba ní leo junction ní àkúrẹ́ ní ọjọ́ sunday ọ ń pe ọpapọ̀ àwọn èyí tó ń pè mí ò ní agbára ẹ̀ mo wá ń gbàdúrà bẹ́ẹ̀ pé ọlọ́run ètò ọba tó wà lọ́wọ́ mi nìkan pè ó
5: wọ́n dẹ̀ wá pè wọ́n wá ní káwọ́ ní 200 jáde torí owó mọ́tò ló kù lọ́wọ́ mi. Ẹnìkan wá lóun fẹ́ ṣẹ́ owó àwọn ni ẹ bá mi gba owó mi dání tí n bá ṣe yín lówó tán màá gbà ìgbà tí máa béèrè láwọn ti bá mi dá owó yẹn nínú ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹnìyẹn. Ìgbà táwa ó ṣàwá ṣetán táà ṣetán pátápátá ká dẹ̀ rí dájú. Sọ ẹ̀mí yẹn wá ní máa lọ lé mi wá ní kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ fi wọ́n lẹ̀ sí bí. Mo túbọ̀ rò pé mi ti ní dùn mo ṣàwá lọ ìgbà tí máa dé ní tí máa dé nà níyà àbí mo lálejò mo wá wọlé mo bá ẹnìyẹn jókòó àwa kíra wá ẹlẹ ọwọ ẹkọ ọjọ mẹta àwọn máa yà yín ṣọọṣì lẹyìn mo ní à ń pẹ ṣọọṣì wa ọwọ ni ó kàn pẹ díẹ èmi náà ṣáà jókòó mo ń wò pé kí ló bá wá ọwọ ni ṣé màá ra jẹnẹrétọ ọní jẹnẹrétọ yẹn ní láti pé òun ti ní sólà òun ń rà òun dẹ gbé síbẹ àmọ ní rárá o mo ní ó ní wọn fi ṣì lòún rà á mo ní ẹ mọkàn dábàárù yẹn mo tí mo ń ta máa jẹ ń sè ẹ ṣáà ní sùn tẹmà ó lóun ṣeré ni kí n wá ọ̀kadà kí n wá gbé mo ní iṣẹ́ mi ní ẹ̀rí
6: sí ìwé òwò ní kẹwà gbé
5: ó ní kí n wá gbé pọ̀ ń fún mi.
6: ṣé sọ́ọ́dún fọ́ọ̀tì ẹ̀rẹ́ lọ́ba wọn tún ṣe
5: báyìí. rárá ẹ àyè mo wá ní kí n wá gbé mo ní lọ́gbọ̀n mi àádìjọ lọ mí o ó ní ẹ máa bọ̀ ó lóun ó ní kọ́kọ́rọ́ wà lọ́wọ́ mi ó tún báyọ̀ mi ṣe ọmọ ṣọ́ọ̀bù mi ó fọmọ mi ní kí mo ní jàlọ ẹsẹ̀ la máa fi ìyá àjẹjẹ bẹ̀ ìgbà tá a jẹ́ náà ṣí ṣọ́ọ̀bù ó ní torí òun tú ọ̀sìn ni àtàwọn ọmọ mi ó ní àríjá mi tó ń tọ̀ a bẹ̀ sí ṣọ́ọ̀bù mi wá ní. Ẹni bí òwe jẹnẹrétọ̀ tó ti lo lò lórí táyà ó wá jẹ́ ń jẹnẹrétọ̀ yìí tó tuntun yan ná yàtọ̀ gbé sórí ọ̀kadà kan wọ́n bá ń fà á mú jáde sórí ọ̀kadà ọwọ́ yà mí lẹ́nu mo gbé délé dájú wá ṣé bí jẹnẹrétọ̀ ó ní bí àwọn láti lè gbọ́ ìpè ọlọ́run náà ṣe lọ́fẹ̀ẹ́ ló fọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé láti ìgbà tí mo ti jọ́ ìmọ̀ọ́ṣà ọlọ́run ṣe bẹ̀bẹ̀ inú ayé mi ọlọ́run wá ní èmi ní kí n ṣe tẹ́tí lóyún mẹ́jọ oṣù sọ́dọ̀ pé òun gbà kan tó ń bọ̀ fún ìfẹ́ ṣe fún mi.
0: ẹ sọpọ olúwa jẹ ní ẹrí lọsẹ yìí o
7: ìdá
0: nẹẹmọ jesus wà á ṣe bí ọba ogun ìrajáde tó o bá ti sọ rẹ má jẹ mú ẹ tó o bá san rí san lẹni tó o bá sọ rẹ má dẹ rí san lẹni ọrọ tó tẹnu mi jáde ó máa la ọ̀nà fún ọ. in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa a ti wà ní ogeli o ẹ kúlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ náà tẹ wà ní ogeli bẹ́ẹ̀ ni bí wọ́n ti pàdé ẹ̀kígbó community town hall ẹ̀kígbó community town hall ẹ̀kígbó ogeli delta state bẹ̀rẹ̀ àti máa pàdé ó máa ní agbára sá gbọ́mi sá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ wà ní tó ń bíá òkùtùkùtù tẹ wà ní sápẹ́lẹ́ tẹ wà ní wọrí junction nnpc ẹja pàdé àárọ̀ ẹ̀ máa le gan wọ́n pàdé wòlíì kò dẹ̀ rí ọwọ́ ìyanu mo sọ tẹ́lẹ̀ ayé ẹ̀ máa dìde mo láyé ẹ̀ máa dìde ó máa rí ògo lò àárọ̀ ọ̀la la máa dé benin city mo fẹ́ pray fún ẹ mo gbàdúrà mo lu àti bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa tí èmi dúró ire àti àánú kó tọ̀ lẹ́yìn ire àti àánú kó tọ̀ lẹ́yìn àánú kó fara ọ̀la yí ẹ wà á rògolò wà á rògolò wà á rògolò wà á rògolò mo ní wà á rògolò in the name of Jesus àánú kan ṣoṣo tó máa gbé ayé ẹ̀dínlẹ̀ wọ́n pàdé bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa kọ́ àkáàdì nọmba sílẹ̀ 3032670285 gbọ́dọ̀ kan sí 3032670285 Mustapha Solomon Moses Ole ló máa gbé jáde ní Fourth Bank lórúkọ Jésù ọ̀hárá àánúgbà gbogbo ọlọ́jọ́ bí òní wedding anniversary mo pray fún yín láàárọ̀ yìí lórúkọ Jésù lọ́ra àánúgbà ọjọ́ ayọ̀ ni èyí jẹ́ fún ọ mo wá bless ọjọ́ ayọ̀ rẹ mo wá pàṣẹ fún ayọ̀ níbi kíbi tí ó pamọ́ sí lórúkọ Jésù kò wọnú ayé rẹ kó wọ ìgbéyàwó rẹ kó sàṣeyọrí kó sàṣetìmọ́ in the name of Jesus
7: Amen.
0: Happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù ọ̀hárá àánúgbà celebrant tó wà ń bí jẹ́jẹ́ ìtùnú happy birthday to you Suleiman Adisa happy birthday to you lórúkọ Jésù ọ̀hárá àánúgbà ògo rẹ̀ ajáde bí òróró ẹ mo fẹ́ bless ẹ mo pàṣẹ sí òróró yẹ tó bá ti anoint ara ẹ lọ pàdé aláàánú tó bá ti fọ ẹsẹ̀ rẹ tó jáde lọ pàdé àánú ìrì atọ lẹyìn ọlá máa tọ lẹyìn wàá rògbò ẹlò wàá dẹ̀ sí bí ọba.

0: stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ bá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá-tù-bá. Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀ sí Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Your Nescafe is not just a drink, it's your

0: dúró 90ml power oil tuntun 300 naira péré ni owó orí ò sì fani lápòyà.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí wípé ibi tó bá fi ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
3: 10% ní gbogbo ìgbà tó bára dátà
2: tẹnu lásán kọ
3: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
2: Smart Cash látọ̀dọ̀ Airtel.

0: ng.
1: Dáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
2: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ̀ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
1: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o, mi mọ̀ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni.
3: Kódà ó ṣe ju pàtàkì lọ, o lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a bá lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀mí ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 02094613333.
3: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
5: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
6: Look, Mom, I'm getting better every day.
7: You sure are. I am so proud.
5: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing.

0: ṣe tẹ́lẹ̀ lọ.
1: Àpòpẹ́lẹ́bẹ̀ òróró 90ml power oil tuntun, 300 naira péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.
2: Ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yà ná ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá. Túnà ka àkọsílẹ̀ tó bá ti ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ó wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
3: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
4: 10% ní gbogbo ìgbà tó bá ra dátà.
3: Tẹnu lásán-kọ́.
4: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
3: Smart Cash látọ̀dọ̀ Airtel.
5: Your Nescafe is not just a drink, it's your

0: gọọmẹnt kan nínú èyí tí a ti rí ìpínlẹ̀ ti Kwara, Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba wọn ti kéde òní tí ṣe ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fún wọn lẹ́nu iṣẹ́ o láti fi sàmì àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé. Ìyẹn eléyìí ti ń lọ lọ́wọ́ lónìí káwọn náà lè darapọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn láwùjọ àgbáyé. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ ti Kwara Abdulrahman Abdulrazak nínú àtẹ̀jáde tó jáde láti pàṣẹ ẹni tí ṣe igbákejì olórí akọ̀ròyìn rẹ̀ sí gómìnà olórí akọ̀wé ìròyìn sí gómìnà ní ìpínlẹ̀ Kwara Mashood Agboola. Kéde o yanyayanya wípé ẹyin olùkọ́ ẹ̀tẹ́ tí ká máa gbọ́ wá o láti wákàtí yìí lọ èní yìí nìkan tí ṣọjọ́ karùn-ún ẹ̀sìn mi ńlẹ̀ kẹ́yìn náà fi mọ rírì ara yín ẹ jẹ ẹ mu ẹ gbáyùn bí ìranú ṣúgà bàríbà bàbá lè yíká ọ̀tún ẹ yíká ọ̀tún kò sí tv sí èèyàn ẹ tó yíká ọ̀sì kò sí tv sí èèyàn. His Excellency gómìnà nípínlẹ̀ Kwara ọ sọ̀rọ̀ yìí ó fi òǹtẹ̀ ó fi lù báyìí gẹ́gẹ́ bí Agboola bó ti ṣe kéde ẹ̀. Wọ́n ní ẹni tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkìtì ọ̀mọ̀wé Adébímpé Adérìyè òun náà tún sọ̀rọ̀ ó pàṣẹ o sí àkàtà àwọn olùkọ́ wípé àmọ̀rírì pátákótákó tẹ̀ ń kó lórí ìdàgbàsókè ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkìtì àti ọjọ́ ọ̀la àwọn ọmọ wa nípínlẹ̀ Èkìtì. Wọ́n ní òfin ti ẹ̀ lẹ́gbọ́ ti ẹni ẹlẹ́ni Edumare náà ni ọmọ bá gbọ́ ti ẹ̀ náà o torí màá lù tí ò ní rù ọlọ́ọ̀ni bá a lè sinsin èyí tún wá ní rù ẹ̀yìn gbogbo yòówù tí bá ń jẹ́ bùkátà gbèsè ayé ti yín náà ọlọ́run ọmọ bá yín gbọ́. Ìjọba wọn nípínlẹ̀ Èkìtì wọ́n ṣe àdúrà ilẹ̀ kún rẹ́kẹrẹ́kẹ́ fún àwọn olùkọ́ wípé àmọ̀rírì yín bá a bá ti kú òní Kwara ta kú òní Èkìtì ìpínlẹ̀ Ọ̀yọ́ náà la balẹ̀ bàgẹ̀ sí. Ọ̀rọ̀ jáde o láti àkàtà ẹni tí ṣe akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Musibau Babatunde irú ọ̀rọ̀ tóun náà sọ jáde láti pasẹ̀ ẹni tí ṣe olùbádọ́mọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ròyìn Sulaiman Ọlárẹ̀wájú ní Ìbàdàn tí ṣe olùlú fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti kéde ẹ̀ wípé tọ́ àwọn ò fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀yin olùkọ́ o ìgbáyé gbádùn yín àti bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ sí dáadáa gẹ́gẹ́ bí olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kò ní lọ lásán bẹ́ẹ̀ sì ni ọ̀pákùtẹ̀lẹ̀lẹ́jẹ́ òpó kan tó dilé mú ní inú ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọmọnìyàn iná nìyí o tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ti ń gòkè sí ọwọ́ yín náà ni ṣùgbọ́n o ẹ̀yin tẹ́ ẹ fọwọ́ yín ṣẹ́gun sí iná lẹ́jẹ̀bẹ̀ rẹ̀ nígbàdùn kò sì ní gé yín láhán la gbà lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ kẹ́kìrẹ̀kẹ́ nígbà tí àwọn ọ̀rọ̀ ń jáde ìpínlẹ̀ Kẹ́bí lẹ́ka wọn bẹ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ ń bẹ̀ àwọn náà gbé òṣùbà káre fún àwọn olùkọ́ kódà ẹni tí ń ṣalága wọn ń bẹ̀ Zaki Sariki SK òun náà kí wọn púpọ̀ púpọ̀ kódà yàtọ̀ síbẹ̀ àwọn ìpínlẹ̀ míì náà àwọn kí àwọn olùkọ́ wọn lápá abẹ̀ yẹn ṣùgbọ́n níbí o àwa náà mọ rírì àwọn olùkọ́ Ọlọ́run yóò mọ wà pẹ̀lẹ́ yìí náà látàkàtà àtọ̀dọ́ yín o.
1: Àmì o àṣẹ Edumare ó dá lọ́dọ̀ tèmi ń bí Daily Post ló gbé ìròyìn jáde láàárọ̀ tòní a ti mú àkọlé rẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀kúnrẹ́rẹ́ rí ohun tó ní ṣe pẹ̀lú ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà jákèjádò Joe Ajaero
0: ní o. Níbo ni ààrẹ ìmọ̀rọ̀ pọ̀dọ̀ dáàdì wa pátápátá làǹbọ̀ ni.
1: Dáàdì yín ò sí nu dáàdì yín wà nu fídíò yìí náà ṣá. Wọ́n ní Joe Ajaero ààrẹ káà fàtà fún ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà Nigeria Labour Congress wọ́n ní náà ló ti sọ̀rọ̀ wípé èyí tó jẹ́ pàtàkì jù nínú ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n máa kéde rẹ̀ gan nígbà náà ni wípé àsìkò tá a wà yìí ìrọ̀rọ̀ ni ó jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ǹjẹ́ mọ̀ wípé a ò tí ì rí o kóyíbírí kóyí kan àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà o ìgbé ayé àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ò tí ì gbèrú sí kọ ìdàgbà sí kàkà kó dẹ̀léwé àgbọn kákáká ní ilé bí ọrùn akíká. Nígbà tí ń sọ̀rọ̀ lórí ètò kan ilé ìta pè ní Mic On Podcast tí í ṣe ohun ọ̀kínbalóye tó jẹ́ atọ́kùn rẹ̀ Joe Ajaero wọ́n ní òun náà ni ó sẹ ọ̀ tó ń sọ̀rọ̀ ó ní ẹ̀yin náà wo bí epo bẹntiró bó ṣe ń gbówó lérí ẹ̀wò tí ohun jíjẹ oúnjẹ ẹ̀wò bó tún ṣe ń gbówó lórí gbogbo káwọ ọkọ̀ ká fẹ́ yálégbé kó dogun dọdẹ ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni kò tiẹ̀ jẹ́ kí n tà ń pè ní ẹgbẹ̀rún lọ́nà adorin naira o ti e ni itumo gaga ko ni itumo mo gaga bi owo osu osise to kere julo o ti di asan owo oni oro kankan ko ti sun osise le Nigeria bo ajairo soro bo ti le je pe won ni o fire ti kun oro re na bi pe ilere ijoba na ni o le pada di ohun bi o ba je pe lo oto ni won fe se ohun ti won ti n leri le ka pe awon o se oduro lori oro re pe be lo oto ele ma so pe igbowo leri nkan gbogbo na ni o je pe e ti mu wale die die a sibe sibe awon orile de Nigeria ni won ru eru yi to po lapo ju tori ka bo ta ba ka to ba po gegere la ara un gbogbo bayi o se aka enje o ti e kuku le mo pe kini kan ru adiye o ni oni o ma je tan tin be leka ti isakoso ati ijoba tori po wo ilu won na won na ta po ara won oni gaga bo ti wi o oni egbe osise lapapo nijo na lohun la won tewo gba bi pe egberun lona 80 naira ko ma je owo osise to kere julo nitori ti ijoba se ilere ati idaniloju ngba na bi pe se ri lori oro owo iranwo epo bentiro ta yohun fair subsidy yen oni na ni o ma je iboro otura sibi to ti ye ki ba to ma ta ogbe ni lese nigba te soro CNG eyun afefe gas ti awon oko o ma lo ati awon oniruru nte pese fun irorun igbokegbodo oko nigba na to fi mo pepe si owo fifo ranse si awon kan atawon mi atawon ilana iranwo mi lori sirisi sugbon ni bayi nko ohun ta ri o ti ju egberun lona 80 naira lo eja we so bi lolo bayo iroro kan ti ba mo rile de Nigeria o ko ti e ti digbede mu kefe ni keni sugbon awon ni gbagbo wi pe ireti wa pe atunse si le wa laipe lai jina jo ajairo are gbo ise nle Nigeria lo so be
0: okay eja ki emi o tun wa nu we royin Daily Post inta kederi lapa bi o na ni wi pe awon omo orile de Nigeria kan ni ati bere sini ju oko oro si akata gobina ipinle ti edo Monday ope bolo loni ojo aje Monday
1: ope wa
0: won ni ope bolo lo nso yanya wi pe o ye ka omo Nigeria omo dupe lowo Olorun ni o tori pe Oluwa se wa lore o si se wa lanu o si ye ka ma yo sese wi pe owo epo price re iye tanta ni si n wa laarin 14 si 15 fu ti o ti ju be lo won ni kilo so le yi fun ni chai ai a bi bi igba te eyan ba fa kini kan ni bi igba te eyan ba fo jale agbon ni won ya bo ope bolo ni lori itakun aye lu jara ope bolo eni ti won lo soro yi ni kete to fi orilede Nigeria ye ta ra epo to fi n weti ile gesi o ni ise fe mo Nigeria 1415 ina ni owo epo si wa awon eyan so pe won a lo le gesi ni
1: awon lo lo
0: ni igba ti mi lo si United Kingdom ni kope kope
1: o fe won go balu ju
0: iwo lo wa mo ngba na
1: so fe na go
0: oyiro egbe lo gbe edo ni
1: egbe
0: lo gbe
1: ma ma de gbe ke
0: won ni o nso wi pe ngba ti mi lo si United Kingdom
1: won kunrin
0: ni lu London mi tele ore kan lo si bi ti won tin ta epo ni le epo ngba ti mi debe o je mo wi pe lo ni won ra epo yen
1: e lo ni
0: ngba ti mi confirm ti e o se pasiparo owo won lohun si ti bi iye ti won ta o ni isiro egberun meta ni owo epo ti won ra lo yen awon de ra ni 1415 ni bi
1: e dan go teni ma fun won lepo lohun
0: a ko ye mi o ni kilo so le ifun ni ayaya iba mo ti so o so tan o fowo fa ai oro awon mo orile de Nigeria won ni gba to soro yi won ba ya gba tanyanyan lori itako aye lo jara wi pe ni kini e ma fi Nigeria e ma fi roke okun se igba igbadun ile gesi in lo ma Nigeria nri nbi mo so yi mo duro na ide commander
1: ka bo jare
0: comedy netu maro ko dejo
2: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
3: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
2: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
4: Growing moments are filled with chances to be active and learn.
5: Did you see, Mom? I made such a big jump.
6: Great job, my boy. You get better with each game.
4: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
5: I feel so strong.
4: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
7: Reason up. The first time when you chop shawarma, what do you talk?
8: Make I just test small.
7: But now, you the order?
8: Add extra sausage, extra chicken. Oh, yeah, pack better beef join. Put plenty cream, oh. You know as I dey like am now. I beg, not two I won't buy,
7: you. You see, plenty things where you like today now because you first try am. So why you still do shakara for Jumia?
9: Try Jumia. You go like am.
7: Plenty things when no go tear your pockets day for you. Anytime, anywhere.
9: You go like am.
7: If it even pay on delivery.
9: You go like am.
7: Collect your money back. If waiting you buy, no make am.
9: You go like am.
7: Try Jumia app today. Make you get anything where you like. As you like am. Jumia. Joy delivered.

0: Splash 105.5 FM, the integrity station.
1: Splash FM 105.5.
2: Here is
3: 105.5.
4: One station, all the hits.
3: 105.5. Splash.
5: Splash 105.5.
6: I be Flash on my career.
5: Tune in and listen everywhere you go.
7: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí lọ́wọ́.

kódà ní bùbá agbára di kọ super falcons nílùú kẹni àwọn agbábọ́ọ̀lù mẹ́sàn-án ni wọ́n ti wà nílùú kẹni tó jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù yẹn agbábọ́ọ̀lù tó kópa nínú líìgì orílẹ̀-èdè nàìjíríà ilé tí wọ́n pè àwọn tilẹ̀ òkèrè ò tíì dé látòrí farida abdulwahab agbábọ́ọ̀lù nasarawa amazons tùmí nínú adésínà agbọ́wọ́ ẹ̀yìn ẹ̀dọ́kun ibẹ̀ jọ igbópo ètò nasarawa amazons náà fatima sọlá àti nasarawa amazons oshiana uzoma ẹ̀dọ́kun ibẹ̀ blessing ukọ dynamo breast òkè ní belarus òun náà ti dé valentina uroko láti nukọ ẹ̀dọ́kun ibẹ̀ glory edet láti bayelsa kun ibẹ̀ bákan náà sandra john láti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rivers angels àwọn náà ni wọ́n ti dé ìyẹn sì bùbá agbára di ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà ẹ̀mọ̀kọ́ lábẹ́ olùkọ́ni fìdí ẹ̀ ìyẹn olùkọ́ni austin egwavon òun náà yóò mọ̀ kó wọn sòdì fún fìgà agbẹ́gbẹ́ onígbèsè méjì ojú orílẹ̀-èdè comoros lẹ́nìí àwọn míì náà wọ́n láǹfààní yẹn láti dé àwọn agbábọ́ọ̀lù bíi mọ́kàndínlógún náà ni wọ́n ti wà ní bùbá agbára di ikọ̀ agbọ̀jẹ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní russia pẹ̀lú agbábọ́ọ̀lù tuntun eléyìí ti olùkọ́ni eric chair ìyẹn ibrahim mahfuz ajasa eléyìí ti olùkọ́ni ọ̀hún tó ṣẹ̀ṣẹ̀ pé kọ fc rostov òun náà ni ó ń gbá bọ́ọ̀lù fún agbábọ́ọ̀lù ọ̀hún agbábọ́ọ̀lù tuntun eléyìí ti hàn ṣe gbà bẹ́ẹ̀ àwọn agbábọ́ọ̀lù ọlọ́kan òjọ kan míì náà ti wọ́n agbára tó ń ṣe ìgbáradì ìyẹn ní ìrọ̀lẹ́ àná ìyẹn ní nizni novgorod nírọ̀lẹ́ àná náà ṣe ìgbáradì àwọn agbábọ́ọ̀lù mẹ́rìnléní ogun olùkọ́ni eric chair òun náà ló pè lára àwọn tí wọ́n ti wá wà ní bùbá agbáradì ìyẹn lákòókò yìí fún olùkọ́ni eric chair láti stanley wabali michael watata samuel james àwọn agbọ́wọ̀yìn láti rí kenneth igbokwe isaac james benjamin frederick emmanuel fernandez abdullahi ebiwene bẹ́ẹ̀ àwọn agbọ́wọ̀yìn láti rí chibuzo nwoko stephen michael igo wilfred adéremi adio yagbo wa láti musa simon kelechi yenocho aku adams peter edokopolo bẹẹ abubakar umar àti abdullahi umar tó fi mọ agbábọọlù tuntun ẹsẹ pé ibrahim mahfuz ajasa gẹgẹ bí mo ṣe sọ bẹẹ fún ihò àwọn obìnrin orílẹ̀-èdè nàìjíríà àwọn agbọ́ iwájú ikọ̀ super falcons méjì rasheedat tajibade àti jennifer echegini joe àwọn méjèèjì náà ni wọ́n rí ẹ̀yìn àwọn ẹ̀rọ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù psg lóbìnrin yẹn psg feminine lásìkò tí wọ́n jáwé olúborí mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù flory mọ́ lọ́wọ́ àmì ayò mẹ́ta sí ẹyọ kan ìyẹn nínú líìgì àgbọ̀jọ́ obìnrin ti french league on echegini ló mú gó ẹlẹ́ẹ̀kejì wá ìyẹn fún ọkọ̀ ọ̀hún ó dẹ̀ pé rasheedat tajibade òun fi kẹta lè ìṣẹ́jú méjìdínlọ́gọ́ta òun ló láǹfààní ìyẹn láti ṣe bẹ́ẹ̀ àwọn agbábọ́ọ̀lù super falcons méjèèjì náà ní aláǹfààní láti ṣe dáadáa ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí ókè àjọ oríṣi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ àjọ caf àwọn náà jẹ́ kó dímọ̀ ọjọ́ keje oṣù kejìlá ọdún 2026 december 7 ní caf awards ó wáyé lórílẹ̀‐èdè nàìjíríà èkó aromi sálẹ̀ gbẹ̀lẹ́gbẹ̀ èkó akété ìlú ọgbọ́n ni ó sì gbàlejò caf awards ọdún 2026 ẹni pé mo fi ẹ̀rín mo fi ń kà á ni ìyẹn ní akọ abẹ bí àwọn ìgbà tó lẹ́dẹ̀ nàìjíríà ti gbàlejò ìdíje yìí ẹ̀tọ́ gbàlejò caf awards 2008 ẹ̀mí ìbínú 2008 2013 àti 2014 bẹ́ẹ̀ caf awards tó wáyé gbẹ̀yìn ọdún 2014 ni ẹ̀ló ẹ káàárọ̀ o ṣé ẹ ta káàṣẹ láàárọ̀ bàbá mi akọ ọ̀sẹ̀ tuntun orúkọ yín àti ibi tí mo ti ń pè yín. Ó dáa mr aziz láti bolúwàjì ẹ ti jẹ 25,000 láàárọ̀ ẹ lórí káàṣì ẹ kẹfì yẹn ṣe monday yín kẹkàn fi yóò bọ̀ dí ni àwọn kọ́sítọ́mà kẹwọ́ pè yín láti bèrè àkáǹdìtì ẹ̀sìn mr aziz kẹ ní ọjọ́ rere ẹ ṣeun gan ni yes kẹ ó dáa a ṣèyí kò tó mí bàbá dé látòjú ọjà ṣùgbọ́n kó tó di pààlọ́ afrẹ.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Madam, please confirm 70,000.
2: Confirmed. Pack the blue one for her. You should have seen when it was just one table outside. When rain will fall, I'll be covering my goods with nylon, praying that it won't last all day. Today, one table has become one shop. One shop, it don't become three branches.
3: Payment received in OPAY.
2: OPAY grew. My business grew.
4: OPAY at 8. Real people, real stories. Still okay. OPAY is okay.
5: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí lè gbà oṣù rí lè gbà. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí wọ́n ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀lú ẹ̀? Ṣé tó ń fúnni ní ayọ̀ tó ga jù? Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá-tù-bá. Léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dòdì ní ògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
6: Hey, hey, hey, hey.

0: Eddie on. Ẹni tí ṣe agbẹnusọ Anthony Joshua ló ti jẹ́ di mímọ́. Ipe ẹ mọ́ rò ó nípa àtújáde ó wáyé o. Lára ń táwọn fẹnu kò sí, kò sátújáde ń bẹ̀ wọnú ringi. Ẹ kò sọ̀rọ̀ sẹ́ni tó máa ní ẹni tó bá ti sọ̀rọ̀ sẹ́ni tí ó nà pàtó sáré nà kò jáde ni. Kò sí wípé a wọ̀ nú ringi, a wà ti ṣe kíni, a wà wò pé ẹ ìyá tá a bá dúró àbí tá a bá sì kàkà padà wá. Ó ní inú kílọ̀sì tán fọwọ́ sí lákòókò yìí, kò sátújáde ìyẹn níbẹ̀ o. Eddie Ann, ẹni tí ṣe agbẹnusọ Tyson Fury, òun náà ló ń jẹ́ kí ó di, ẹni tí ṣe agbẹnusọ Anthony Joshua ló ń jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀. Nínú ìdíje Formula One, Bahrain Grand Prix tó wáyé, ìyẹn ní Sepang ní Malaysia, ó mọ̀ ta lẹ́nu lánàá bó ti ẹ̀ jẹ́ pé òjò tó rọ̀ tó fẹ́rẹ̀ wú òkú ọ̀lẹ ó kọ́kọ́ rọ̀ nà. Bẹ́ẹ̀ sì rèé, àwọn ọkọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ yìí lábẹ́ òfin tuntun àjọ FIA wọn ò tí ì wà wò nú òjò, ó wá di kán wọkọ̀ wò nú òjò ní gbogbo ẹ̀ paná pin bẹ́ẹ̀ náà tì bọ́ ti ń rọmi sí náà tì wọ́n sà kọ́kọ́ gbúdúmú ìdíje ọkọ̀ mu àsorò bá náà ó tó wà ní pọ́n padà wá láǹfààní ìyẹn láti sá. Bẹ́ẹ̀ pé Max Verstappen eléyìí tó ní pole position lọ́jọ́ Sátidé náà ló padà jáwé olúborí orí ló yọ orí ló ẹ̀ bọ́. Àmọ́jọ Drọ́sù DNF ní ìdúná finish ẹ̀kú láǹfààní láti parí eré ìjẹun bó ti ẹ̀jẹ̀ kó kò bí 2 or 3 laps láti lọ torí wípé kí ni power unit ẹ̀ ó bá tún ó ṣe kọ̀ ó dẹ̀núlẹ̀ ṣùgbọ́n Max Verstappen ló jáwé olúborí o. Ìyẹn ní Bahrain Grand Prix tó wáyé Malaysia Jimmy Antonelli ṣe ipò kejì, Lewis Hamilton ipò kẹta, Charles Leclerc ipò kẹrin, Isaac Albon ipò karùn-ún, Oscar Piastri ipò kẹfà, Liam Lawson ipò keje, Fernando Alonso ipò kẹjọ, Lando Norris ipò kẹsàn-án nígbà tí David Lindland náà parí sí ipò kẹwàá. Novak Djokovic lórí ìdárayá Black fìdí gbá lórí ìkan kéré. Òun náà ló ti fìyà jẹ Alexander Zverev nípele kẹta sí àṣekágbá láti mú ààyè nípele tó kángun sí àṣekágbá semi final ìdíje China Open tó bẹ̀rẹ̀ pé 4-6, 6-4, 6-4 náà ló fi láǹfààní ìyẹn láti ná. Alexander Zverev ló wà kojú Daniil Medvedev ní ìpele tó kàn lẹ́yìn ìgbà Medvedev tóun fi láǹfààní láti fìyà jẹ Francisco Cerúndolo ìdíje sí 6-4, 6-4 òun náà ni ó fi. Hubert Hurkacz òun náà ló tún tẹ̀síwájú nípele tó kángun sí àṣekágbá semi final lẹ́yìn ìgbà tóun náà fi àjà Karen Kachanov wà 7-6, 7-6 òun náà ló fi jáwé olúborí. Lọ́wọ́ àkójọ Alex Zminao ilé tó òun náà mú ààyè ìpele tó kángun sí àṣekágbá lẹ́yìn ìgbà tó fi ìyàjẹ Andy Rublev àmì kan sí 6-6, 6-3 ó fi láǹfààní láti ní Aryna Sabalenka òun náà ló ti tẹ̀lé Elena Rybakina jáde nínú ìdíje China Open tó wípé àwọn méjèèjì wọ́n ní láǹfààní láti fìdí rẹmi. Ìgbà àkọ́kọ́ sì rèé tí world number 1 àti world number 2 tí wọ́n jà á tí wọ́n níwọ̀ ìpele ẹlẹ́ni mẹ́rìndínlógún round of 16 nínú ìdíje China Open tó wípé Alina Charieva tó kọ́kọ́ fìyà jẹ Elena Sabalenka àti ọ̀ tó wà di wípé Aryna Sabalenka ló kọ́kọ́ fìyà jẹ Elena Rybakina kí Aryna Sabalenka tó wà foríkò lọ́wọ́ Nikola Batukova òun ló fìyà ìyẹn jẹ́. Ṣùgbọ́n Elena Rybakina ti ṣe world number 1 lákòókò yìí ó láti rò bóyá yóò padà wá sí Wuhan Open ṣùgbọ́n òun láǹfààní láti kópa ní Wuhan Open torí wípé ó ní ìfarapa foot injury ó ní ẹsẹ̀ náà ni ó fi ló ti ní ìfarapa àárín ọjọ́ 12 sí 18 oṣù kẹwàá ọdún tá a wà yìí náà ló ti láǹfààní láti wáyé. Alex Alcaraz òun náà ló ti yan sí ìpele tó kàn lẹ́yìn ìgbà ti Denis Shapovalov ilé tó ń kojú ní ìdíje China Open tóun fẹ̀yìntì nínú ìfigagbága náà. Ẹlẹ́mú wáyé pé láti ìgbà tó ti fìdí rẹmi sọ́wọ́ Ben Shelton nínú ìdíje US Open ìgbà tí ó tún padà yẹn sí orí pápá yìí ó dẹ̀ ti wẹ̀ tó kọ́gbù sí àṣekágbá semi final. Ó dà ẹjẹ́ pé ẹni tó jẹ 50k lórí káàṣẹ yẹn láàárọ̀ tí tòní. Abdulkadir Adirogba jẹ́ wá sí inú ìròyìn eléyìí agbọ́wàrin ikọ̀ Bournemouth Alex Scott náà ni kò ní sí nínú bùbá agbáradì kò ní sí nínú ìfigagbága England àti Czech Republic ní ọ̀la pẹ̀lú bó ti ṣe ní ìfarapa. Àmọ́ CAF Awards orílẹ̀-èdè Nàìjíríà ló láǹfààní láti gbàlejò.
1: Ẹjẹ́
0: á tún wọn pé táwọn bá ti gbé ká pẹ̀lú mí.
1: Tábà tún nípa CAF Awards eré tí orílẹ̀-èdè wa Nàìjíríà.
0: Agbàlejò
1: ẹ̀. A rí pé tábà wò dáadáa sí orílẹ̀-èdè wa Nàìjíríà náà ní sáà tó ọdún eré tó kọjá àwa láǹfààní láti gbà. Àwọn agbọ́dọ̀ tó dáa jù nílẹ̀ Adúláwọ̀ ọmọ wa.
0: Ọdún bíi méjì sẹ́yìn.
1: Ilé tó túmọ̀ sí wípé àwa náà ti a ti ṣe ibi méje náà so tó bá yẹ kó orílẹ̀-èdè wa Nàìjíríà náà iyì kan náà tún ni pé àjọ CAF wọ́n gbé wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ilé tó túmọ̀ sí wípé orílẹ̀-èdè wa Nàìjíríà náà tá bá ti sọ pé nílẹ̀ Adúláwọ̀ náà tí ì bá ṣe pé ó dẹ̀ lọ́mọdẹ́gbẹ̀ giant of Africa ni fun ni bi ola la fi se ah e da fun bola la fese gba fan wo bi as la won to so pe tan ba ni pe won gbe wa so lede wa Nigeria gan ori to ye ko ti sele ti pe ni nti ye ko ti sele ti pe sugbon fun pe won te ti wa na won ti wa gbe wa na ere pe to dagba ni to fi je pe yo tule fun e pe ta ba ti pe ni CAF to ba ti je mo le adulawo bayi gbugbu agbaye ni o ti ko le adulawo ni kan gan gbugbu agbaye ni e bi si ri pe ibere na lele na ki awa na kasi jawe sobi fun gbogbo awon bawo na se dari ikani le adulawo pe a ba se seto ni awon eto fun awon bola la fese gba a obirin ati tokunrin
0: arora jawe sobi o ke ja lo so lede Portugal pori wipe Cristiano Ronaldo ohun na ni eni ti se labẹ isakoso ajọ to nri si bọọlu alafẹsẹgba lo lede Portugal yen Portugal Football Federation ohun na ni won ti panu kan ti je odi mimo wipe ti Cristiano Ronaldo ba fe pada wa sinu ko agboje o lede Portugal awon le o aye o wa fun gege bi Pedro Proenca en ti se are won gege bo se je ko mo be oluko ni oge Jesus ohun na soro o je ko di mimo wipe ohun ati Ronaldo leyin ti international break ba pade awon ojo lanfan lati soro po pe nigba to nko fe wa sinu ko agboje o lede na ohun so fun pe ohun nilo re ohun si tun ohun si nilo re awa mo bo yo gbe wa sori aga ti o lese ni pe amo owo Cristiano Ronaldo na ni o wa to ba fe pada bi ko ni pada ikma tun mo lara
2: seri la kokon ni mi pe oluko ni yi o ye ki oro yi ko ye kan ti yanju e laarin awon mejeji ko se pe boya ko ko ma so ko ohun nilo e tori pe kini ba to lohun nilo e la kokko ohun lo pe wa toro tun fi di oro ti o jora awon mo emi ko nkan to ye kan yanju ni ane Cristiano Ronaldo o ki se eyan ti oluko ni yi kan ma foju tembelu tori pe kini to ba nso ohun awon agbe bolu yoku na ma se kini na ma tele agbe bolu yi to ba nilo e baba so to ba nilo e wa je ko ye ke se koya pe kini ke se ko se e to je titun si ere ere dara ya de bi pe boya pe aso pe a te ba lo yo je pe kini sugbon kan te ma jo ni ajo so e ni pe Cristiano Ronaldo ko le lo bayi o le lo ko yin o ni pe boya n te yen se n jade so pe to hun si nilo e o si nilo e nipa iwo awon iwa ti e ti jo se yin
0: oda oluko ni re tele na kuku lara ko na ipe gba balu man city abo waju elibo alando na ni o ti ni farapa ranpe kan ko si so boya yo gba liverpool ba ti international break ba pa ni oju ba lori to ja won si laro tun titi olele ta pade ire o

0: Here is
1: 105.5.
0: One station, all the hits.
1: 105.5. Splash.
2: We've got the city on lockdown.
3: Got my own city that I hold down.
2: We are Splash. 105.5.
4: The station that rules the nation. From state to state, country to country, we play the hits just for you.
5: Splash.
6: 105.5 FM.
7: We're kicking some folks out of the market this season.
8: I tell you, okay, everyone else in this bed with me, they're losers.
9: We're the station that beats all the competition. And we'll prove it as soon as we hear any competition.
7: 105.5 Splash.
10: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgàlọ́, làwọn èèyàn ti ń gbọ́ pé bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀, nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wí ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ́nìà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládélú FM 96.7. Ó máa lágbára dùn ní yùgàyùgbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntò. Ṣòdì káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
0: Here is
1: 105.5.
0: 105.5. One station, all the hits.
1: 105.5. Splash.
11: This is the Spotlight with Tunde Olawolawo. You're on to the Spotlight with Tunde Olawolawo.

0: right. Jẹ́ká máa kíra wa kú dẹ́dẹ̀wò gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash 105.5 FM. Ilé tó wà nílé Fubala fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá tálọ́tà ọ̀tá ń jẹ́ òpe ní o gbọ́dọ̀ Foisa. A tún ti dé lọ́sẹ̀ tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kọ̀jọ̀ kan tó jẹ́ tèrè ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kúkú ni ó máa dùn gbọ́gbọ́n máa ká sọ nípa àti pé ogbó rẹ pápá tó gàṣàlẹ̀ ó yá join together. Àbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kọ̀jọ̀ kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Ìbáṣe ń balẹ̀ báyìí náà la máa fọ̀n síra wà láà. Ìyẹn lọ́sàn tèmi ni o. Èmi ni kẹ́kọ̀ọ́ mo wà nílé agbára o. Desmond Tunji àgbàwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́. Òní mi fi dá wa tí ó máa jẹ́kẹ́ láfàtí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Àǹtí Bukki náà wà ń bí àti gojú rẹ̀. A ti yá. A kú òjò yìí o. Sójò dọ́dọ̀ tiyín. Sọ́dọ̀dọ̀ tiyín lápá ibẹ̀ yẹn. Àwọn èèyàn ti wà lẹ́nu iṣẹ́ káàkiri káàkiri. Àwọn tí òjò le bá ń létà lè complain pa wọn làwọn tó jẹ́ pé shift níṣẹ́ wọn. tó jẹ́ pé wọ́n á se morning, wọ́n á se afternoon, night. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé night ló se mọ́jú. Ló se ń délé tó ní kò ń ọrẹ jú. Ni òjò bẹ̀rẹ̀ sí ní irú àwọn yẹn à lè blame wọn. Ẹ sùn, ẹ daṣọ borí, ẹ gbé rédíò yín sí ìgbèrí. Ra máa gbọ́ bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Bákan náà ìwọ tó jẹ́ pé night ló wà ń tiẹ̀. Ẹ sùn, ẹ rẹ́sì, ẹ rẹjú, ẹ máa prepare night lẹ̀. Ẹ rẹ́sì dáadáa, ẹ gbé rédíò yín sí ìgbèrí. Ra máa enjoy rẹ̀ lápá ibẹ̀ yẹn. O rí wọ ọ̀lẹ́dàrùn. Ọ̀lẹ́dàrùn ọlẹ́nàpọ̀nàpọ̀n ọlẹ́ tíkọ́tíkọ́. Tí òjò yìí kọ́ ọmọlé láàárọ̀ yìí múra sí i. Ọba ṣe tán ọmọ béèrè ọjọ́ ń túkẹ̀ òfò káàkiri. Mo ti sọ àwọn tójò lè bá ń lé bá a ṣe ń sọ̀rọ̀ ìta àlè bú mo ti sọ. Ṣùgbọ́n wọ ọ̀lẹ́ ọ̀lẹ́ tó ò níṣẹ́ tó ọ̀lábọ̀ kẹ́kẹ́. Bójò ṣe súró ní òjò yìí. Alákọ̀rí mú èpé bọ́ksà náà lọ́wọ́ àtẹ́lẹ̀ yóò àtún lọ́sọmọ́dì ọ̀dẹ̀. Ok, continue. Ọba ń bẹ̀ lọ́kọ̀ rẹ̀ ó máa jẹ́. Ó rí gbẹ̀yìn rẹ̀. Oníbò ni ó ṣe rí. Bóò ní gbẹ̀yìn ọ̀lẹ́sẹ̀ rí ọ̀lẹ́ nàpọ̀nàpọ̀n. Bó ṣe jẹ́ nìyẹn lágbá ibẹ̀ yẹn o. Ẹ wò ó lọ́sàn-án yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ láàárọ̀. A láǹfààní àti gbéra wa débẹ̀. Múra sí weather for two àbí continue. Ó rí gbẹ̀yìn rẹ. Torí pé kí sọ́bìà ó tó degbò báyìí, èèyàn gbọ́dọ̀ ké sí Olúkànbe ni o. Wọ́n ní bí sọ́bìà ó bá degbò, Olúkànbe lèèyàn ó kàn sí pé tọ̀ ẹ wàá bá sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí lọ́sẹ̀ yìí o. Torí pé bá a bá lajú lẹ̀ báyìí tàlùbọ̀ ó sì kó wọnú ojú, yóò wá ti á padà di tí yóò di yánpẹyẹrin. Ogun yánpẹyẹrin láìrò tẹ́lẹ̀ gẹ̀dẹ̀ rèé. Lábúlé àwa káwa màá rí. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o. From continental to relegation zone. From continental to relegation zone. Ẹ gbọ́ etí mélòó ní báyẹn gbọ́. Ọ̀rọ̀ ikọ̀ 3S di Olúyọ̀lé Warriors. Ó ti di àìlásọlọ́rùn pàká. Ó ti di àpérò fọmeriwo. Béèyàn bá lajú rẹ̀ báyìí tó lajú ẹ̀ kalẹ̀. Nígbà téèyàn ọba ìlajú náà sísìn NNL lẹ́mọ̀ọ́gbọ́ Katamara FC, Kulemvi FC láti Sokoto, Kutijaba FC láti Abia, Basira FC láti Katsina. Àwọn tẹ́mọ̀ padà gbọ́ bẹ́ẹ̀ báyìí díjú tẹ́ padà lọ là á. Téèyàn lọ sún àsùnpiyè báyìí. Ẹ mọ̀ gbọ́ Ude Nna Ovi láti Akwa Ibom FC. Ok, ǹjẹ́ ẹ mọ̀ padà gbọ́ nìyẹn o. Ní sáà tí ń bọ̀, kó tó wá di pé a mọ̀ kojú Kàchálá FC láti Bọ̀nù. Ẹ já tètè wá. Ẹ mọ̀ rẹ́rìn-ín, pẹ̀sí wàhálà ẹ mọ rẹ́rìn bẹ́ẹ̀ yẹn o ẹ mọ rẹ́rìn gbogbo ẹ̀ ní ẹ mọ fi ṣàwàdà. Látọ̀tún tí gateway ti wà ńbẹ̀ ẹgbúrò rẹ̀ gateway united. Láti gbà crown fc ẹ mọ̀ gba crown ti wà ní nnl yọmọ rabaja lójú kẹ̀kẹ́ rọrùn láti padà o nnl nàìjíríà yìí rọrùn láti padà o ńgbẹ́ ni wọn ò sọ fún yín o là ń pariwo báyìí o gbogbo ń tọ́ bá gbà ní kéèyàn ó fún èèyàn gbọ́dọ̀ rẹ́lígẹ́ẹ̀tì nigerian league béèyàn bá mọ tí ń ṣe béèyàn bá lọ pẹ́rẹ́ kìí ṣe gbogbo ògbà ní máa rọrùn o ok tọ́ kọ́ wá tó di pé yóò dà bẹ́ẹ̀ lábínú lọ́sẹ̀ yìí kájẹ̀tì pèrà wá ṣàkíyèsí kí lẹ rò gbólé jọ́nà àbáyọ torí pé ojú tí bá ń ṣe pin báyìí téèyàn bá yọ hàn ẹyin ojú òun ò ní mọ̀ pé tóun ṣe ọ̀dà o kí ni tó ń fa kùdé lọ́wọ́lọ́wọ́ báyìí nù kọ 3s o kí dẹ̀ ni ọ̀nà àbáyọ ẹ̀yin tẹ́ wà ń lé náà mọ́ ń fún yín láyè àdásí lọ́sẹ̀ yìí mo fẹ́ dedicate program tọ̀sán ìfún ikọ̀ 3s ni tó bá wá wu kálukú kó pè mí ẹlẹ́ lọ́ta 60 ni mí ṣé ó kọ tẹ́ ẹ kúkú sẹ̀sẹ̀ máa pè wá náà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ who cares àwa ò dẹ̀ wulẹ̀ ránkó ń sẹ́ náà tẹ́lẹ̀ ṣùgbẹ́ ká wá mú òótọ́ ká pamọ́lẹ̀ ká máa fọwọ́ra lò no be here who cares orúkọ tó bá wù yín ni kẹ́ ẹ pè wá o ó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n ẹ máa ní lọ́kàn yìí pé àwa yìí gẹ́gẹ́ la fẹ́ràn sí ti jẹ̀yìn gẹ́gẹ́ lọ ẹ̀yìn yẹn níta ìyẹn ó jẹ́ ń bẹ̀rẹ̀ ń wá níta ẹ̀fẹ́ jẹ́ ń bẹ̀rẹ̀ yìí ń wá ìlọsíwájú rẹ̀ làwa ń wá ìyàtọ̀ wa nìyẹn tá a fi yàtọ̀ síra wa nìyẹn àwa ń wá ìlọsíwájú ikọ̀ 3s níta ìyẹn ó jẹ́ lẹ́yìn wá ti yín ẹ máa daṣọ burọ́ lójú ẹ wà máa bú àwa tá a nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ 3s tíwọn ọyọ state ni owó èmi àti ẹ wọn fi ń tọ́jú rẹ̀ ṣé o mọ lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ pé kí ló dé ń bò là ń lọ ibi tẹ́ ń kó wa lọ yà ní ilé báyìí lọ o bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ lọ́sàn-án yìí a mú ọ̀rọ̀ ikọ̀ 3s gbọ́ kó tó di pé yóò padà bọ̀ kó o tó bọ́wọ́ orí kó sì ṣe àtúnṣe sì ṣe ṣe báyìí líìgì méje mẹ́fà náà wọ́n ti gbà ẹ̀mọ̀ pàǹsì tún ní astrandi kan ti wọn lọ́jọ́ wẹ́ẹ̀zì mẹ́fà làwọn ti gbà àtúnṣe sì ṣe kó tó di gbẹ̀yìn ọ̀rẹ́ máa pàdé ogun dìran fc onínú nnl ṣùgbọ́n ó tètè mójútó gbogbo tí bá ń bẹ ńbẹ báyìí gbogbo tó bá kùdìẹ̀ tó bá wà ńbẹ ká gbọ́ ká mọ tí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ torí bẹ́ẹ̀yàn bá dákẹ́ báyìí tara rẹ̀ ọba dákẹ́ bákan náà kásẹ̀ lọ́sàn-án we go again àwọn èèyàn márùn kan ò tó gbọ́ pé bá a ṣe máa pin náà látòṣe pin from 50 to 100 to 150 to 200,000 naira bá a ṣe ṣe nù lọ́sàn-án náà 200k tó ń bẹ́ ńlẹ̀ àwọn èèyàn márùn wọn gbọ́ pé lọ́sàn-án ìbá ọba gọ́ra rẹ̀ ìwọ náà wà ńbẹ̀ ó tà rẹ̀ láàárọ̀ ọjà àbí òkè kò sí wàhálà yọ kàn án lọ́sàn-án yìí bọ́ọ̀ bá dágun lá ní otó ọ̀wara ru tó rìlẹ́ǹtì ni ó máa kàn wọ́n náà lọ́sàn-án yìí má gọ́ra rẹ̀ *347*1004*#, ní ó gbé ọdí bẹ̀ *347*1004*#, *347*1004*#. Àbí kí ni ká ti pẹ̀rú eléyìí kí èèyàn ó fi owó wọ mọ́tò láti ọjọ́ àwọn tí ń wá látọ̀yọ́ ọ̀yọ́ aláàfin mọ̀ ń sọ ohun ẹni tí ń wá láti ẹgbẹ́dà ìkirè ẹni tí ń wá láti ìkirè irú àwọn àgbà níwáko epo ìkirè ọ̀sun state ní ti máa ń wá wá wo ikọ̀ sútì ládámásí gbà ẹ wá ìmájìn àti ẹni tí ń wọ mọ́tò wá àti ẹni tí ń gbé mọ́tò wá àwọn méjèèjì owó wọn jọ ná o wọ́n ná owó ara wọn. Akẹ́ tó ń bẹ bí wọ́n bá tó fẹ́ kú ò ní pápá àṣẹ́dé wọ́n ó tún sanwó ọmọ gbòòrò owó àwọn ọ̀rá ìṣá ó tún gbowó lọ́wọ́ wọn irú àwa ìbá bá nọ́mbà bá gbé mọ́tò tá a wọ ilé epo wa tá a lo ẹ́nájì wa wá táìmù wa tó yẹ ká fi ṣe nǹkan míì tí ó dowó fún wa á tún lò ń bẹ̀ tá a bá tún lọ àwọn ó tún gbowó lọ́wọ́ wa owó ọmọ ọ̀rá ìṣá ó tún gbowó lọ́wọ́ ó sì gbọ́dọ̀ fún wa nígbà bá wa gba gbogbo ẹ̀ tó wá jẹ́ pé nítorí wá wò gẹ́gẹ́ ìbànújẹ́ ló fún ọ ṣe mọ̀ yígbé kọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́yìn gan bá ṣàkíyèsí ẹ̀wọ́ pápá ṣeré àbẹ́ẹ̀ ní fura ẹ̀fura ẹ̀wọ́ pápá ṣeré pó ti joro tán kò sẹ́ni tí máa lọ bí tí ìbànújẹ́ bá wà gbogbo àwọn tí ń wà yẹn àwọn tó kù yẹn tẹ̀ ń rí tẹ̀ ń wá yẹn wọ́n gba kámú pé wẹ́ẹ́ ẹyin yẹn kan bẹ tó gbọ́n sàn wò pé ẹ jáde á lọ bẹ̀ ni ẹyin náà fura pé pápá àṣẹrẹ ti joro ẹ̀rí bó ti joro tán ṣé bí pápá àṣẹrẹ ṣe máa ń rí tíṣù tí bá ń gbá bọ̀ nìyẹn bẹ́ẹ̀ ni àbí ẹ múra sí i kó tó di pé wọ́n padà dá ikọ̀ 3sc padà sínú kòtò tí ọ̀fẹ́ lọ kátètè mú gbọ́ ìdínú tó gbé lọ́sàn yìí a máa dedicate program ọ̀sán yìí pàápàá àwọn tó wà nílé náà wọ́n láǹfààní àti kí gẹ́gẹ́ nìṣòro ikọ̀ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ kí ni ogun tí ń bá wọn jà báyìí o kéèyàn ó tètè gbéná wojú rẹ o kó tó di pé alábọ́rùn yóò padà di ẹ̀wọ́ gbogbo yẹn láàmú gbọ́ lọ́sàn yìí lórí ti káàsì ẹ̀ *347*1007*1# òní ògbé adébẹ̀ bí nǹkan ṣe rí nìyẹn jẹ́ àti ẹ̀kọ́ lọ ojú ọjà ká lọ pa àkàdé bá a bá dé ká wọnú ẹ̀ gan tan ní sàn-án ẹ kú kalẹ̀.
1: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní sanlam alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ dúdú fi bí kò ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dídùn dọ́ọ̀dù ẹ̀ káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá lẹ́lẹ́ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1# lórí lágelú fm *347*1004*2# ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí èmi ó kàn láti dìmí lọ ní àtúntún ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀
3: pẹ̀lú show the light tó ń bẹ ní salvation army road ìmọ́lẹ̀ dé show the light àwọn olùdílówó alágbàtà AIA inverters batteries and panels Velocity inverters and batteries àwọn tó lálágbàtà Chenko and long high quality solar panel bákan náà rẹ tún lè rí gbogbo àwọn ojúlówó solar battery inverter pẹ̀lú panel lọ́dọ̀ wa a tó ń gbà wọn àkànṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú solar láwọn ìlú ńláńlá wa gbogbo ìgbèríko street light tó ń tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatt.
4: yẹ́n so na we the mega distributor of AIA and Velocity inverter batteries and panel distributors of Chenko and long Ogi quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters and panels. Rural, factory and house solar projects up to 1.5 megawatts including solar street lighting for Ibadan, number 25 Salvation Army Road beside Keto Fill Station Ekotedo and opposite Baptist Bookshop Okebola, Fawori, number 66 Ukigwe Road, 0803 354 5426 or 0701 524 8351.
3: And show the light solar, your electricity is assured.
5: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
6: Baba, you have to save me. Oh. Somebody they do me. Oh. They do me with
5: you. You say waiting?
6: All my goats and chickens don't finish. Guy, he do me.
5: Ah.
6: Then my business don't bafuka. Chai, he do me.
5: I see.
6: My pikin wey they do well before don't start to they fail for school. The witch do me. Oh.
5: Ah.
6: And I even sick self. I think say him give me HIV.
5: Eh? No.
6: Well, what do you mean, Baba?
5: No way anybody fits use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
7: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
8: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807 112 4000.
13: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 105.5 FM tó wà nílé Fúnbáralú nílé Fúnbálá Fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yà dá lọ dáwọ̀ tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Faisal. Ọmọ ẹgbẹ́ yìí sẹ̀ndà pọ̀ mọ́ wẹ́lẹ́ wò wá láì fàndúrà níbikíbi káàkiri àgbáláyé ẹlọ́kàn ìbánirọ̀rẹ̀. Facebook ìkànnì ti Splash 105.5 FM lórí jẹ́ kẹ́mọ̀ fanfamilì a wà ń bẹ̀ lórí TikTok a wò wà ń bẹ̀ náà at Stop Striker 100 lórí TikTok lórí ọ̀rọ̀ 3SD Olúyọ̀lé Warriors. Agúdéré wòye ọ̀gbẹ́ni Wàsíù Àyìndé Wàsíù Àyìndé ni wà bí.
1: Abdele Wàsí.
0: Ok.
1: Muhammadu Yusuf.
0: Kò sáyìn dé.
1: Akóredé. Ọmọ bàbá Akínlápá. Mo kẹ́yìn tí wọ́n káàkiri àgbáláyé pé akúṣẹ́ látàrọ àlùbáríkà tó pọ̀ lọ fi sẹ́nìkan kò lè nà jẹ́ lọ́nà ìjọba jẹ. Bí ẹ bá ti ráyìn dé.
0: Àjọṣepọ̀ wo ló wà láàrin Wàsíù Titiẹ àti Wàsíù Àyìndé pẹ̀lú Wàsíù Àyìnlá Kárásì?
1: Àjọṣepọ̀ tí ń bẹ láàrin gbogbo àmẹ́ta ni pé àjọ ń jẹ́ Abdul Wasi. Ó kọ wa papọ̀, ó kọ Súnà wa papọ̀. Èyí ó kú ọ̀ papọ̀.
0: Ǹjẹ́ ti láǹfààní àti ìfojúrinjú pẹ̀lú wọn rí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹjọ́ lájọsọpọ̀ ọ̀rọ̀.
1: Àjọ lájọsọpọ̀ ọ̀bọ̀ mo ti fojúrinjú pẹ̀lú wọn rí.
0: Ǹjẹ́ ẹ̀yin Wàsíù ǹjẹ́ ní WhatsApp group? Tẹ̀tí máa ń jíròrò lórí ọ̀rọ̀ orúkọ yín burúkọ yín ò sì ní parun bí ò sì ní bàjẹ́.
1: Sẹ́yìn Abidi náà ní WhatsApp group tẹ̀tí ń jíròrò lórí orúkọ yín. Torí mi ò mọ bí tẹ̀tí ń jíròrò lórí orúkọ ìgbọ́ níjọ mo ti ń
0: rìn. Bá a gbé yín wá sórí ètò ni.
1: Èmi náà ń bí léèrè ọ̀rọ̀ padà ni bóyá yín náà ní WhatsApp group Abidi.
0: Ṣé kò kọ yín wá bàjẹ́ ni?
1: Ó kọ tí wòlé bàjẹ́ ó kọ rí ni.
0: Ẹ̀sìn wa mú gbẹ́gbẹ́sẹ̀ bẹ́ẹ̀sì máa ṣe àtúnṣe orúkọ
1: ni. Abdele Wasi ọbọ ọlọrun. Abdele Wasi ẹrú ọlọrun.
0: Ṣé ẹ máa wà sí àlàbí pasuma?
1: Olùgbàyí pẹ̀lú ògo ọlọrun mo mọ wọn dáadáa.
0: Ẹ jọ sí WhatsApp group kankan.
1: Pàápàá mo bọ̀ mo mọ wọn mo máa rí wọn dáadáa.
0: Wọ́n ti gbẹ̀yìn síbẹ̀. Ẹ bá àdìmí sọ̀rọ̀.
1: Sẹ́yìn làdìmí wọn.
0: Wàhálà. Ẹ múra o, ó kọ yẹn ọmọ bàjẹ́ o.
1: Kò lè bàjẹ́.
0: Ẹ̀jọ̀ ẹ̀yìn kan ń gbé wọ́n ní ẹ̀yìn kan múra láti pa orúkọ yẹn jẹ.
1: Ó bàjẹ́ tí.
0: Ìdí nìyẹn.
1: Kò lè bàjẹ́.
0: Ok. Ikọ̀ 3SD Olúyọ̀lé Warriors.
1: Ikọ̀ ńlá.
0: Ó lọ sí Continental ní sáà tó kọjá. Nígbà tó ṣe ipò ẹlẹ́ẹ̀kẹta.
1: Bẹ́ẹ̀ni.
0: Tábà wo olùkọ́ni tó kó wọn lọ ń gbà yẹn olùkọ́ni Nurudeen
1: Awerorun.
0: Ó kó ikọ̀ Ìkòròdú Sìrì Sòdí ní sáà kẹta sísìn. Láìpẹ́ ipò kẹrin ni wọ́n parí sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wá sí ikọ̀ 3S wọ́n parí sí ipò kẹta. Ṣùgbọ́n lọ́sẹ̀ kan òru kan fún ìdí kan àbí òmí. After a season olùkọ́ni Nurudeen Awerorun wọ́n ní pé wọ́n pé kó máa lọ àwọn méjèèjì jọ àti 3S àti
1: atigun rẹ̀
0: wọ́n jọ pín gàárì. Lára àwọn àwíjàre tá à ń gbọ́ ń gbà yẹn ni pé torí certificate gẹ́gẹ́ bí ìlànà àjọ CAF pé olùkọ́ni tí ò bá ti ní CAF A license kò lè jukọ ìfigagbága tó jẹ ti tàdọ tàwọn. So léyìn tó túmọ̀ sí pé tó bá jẹ́ coach tó fẹ́ kópa ní continental assignment o gbọ́dọ̀ ní CAF A license certificate lọ́wọ́ tó bá ti á ní kò sọ̀rọ̀. Abẹ́ rules yìí ni àwọn alákòóso ikọ̀ 3S ni wọ́n gọ sí tí wọ́n fi
1: sọ pé
0: gẹ́gẹ́ bí n tá à ń gbọ́ ni o. Pé wọ́n ní ìdí nìyẹn pé àbí sáwọn ọmọ sanwó coach méjì ni wọ́n fẹ́ gba continental kò ní ìwé ẹ̀rí tí wọ́n fi lè gba continental. Ok àwọn nílò coach tí ó jẹ́ bí aṣíwájú ń bẹ̀ tí ó sì ní ìwé ẹ̀rí sáwọn ó tún máa ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ibẹ̀ yẹn kọ́ àkàn yà síbẹ̀ yẹn ni. Ikọ̀ 3S mọ̀ tí iná wọn mọ̀ ń jó àjò rẹ̀yìn lọ báyìí ọ̀rọ̀ mọ̀ tí ń di bọ́kọ bọ́ọ̀kọ báyìí.
1: Àlùbọ́kọ.
0: From continental to relegation zone. Kí ni nǹkan ti ń fa àkùdé?
1: Lákọ̀ọ́kọ́ náà lápẹ̀rọ̀ tèmi mérò pé bi nkan ba nbaje gege be se so ni bere oro pe te ba ye te wo pe kin leyin o se si nkan yo ma baje
0: si oyinbo kan be ti mo gbo mo ti gbo oyinbo yen o ti pege
1: afẹ sa fẹfẹ loni
0: mo sa mo pa mo ka pe njo ni nre
1: e sa lo
0: njo ni nre ebo ilo mo gbianju e gbogbo ibi ti ma fi lo ti ma ti a bi awon yan pe ejo ibo ti mo fe lo yi so lo
1: so ba mu
0: eleyi o ba mu o eh ni gbadeyan ba nkan pe iru e la mo ri bi an tin se oku ni o tabi an so pe bi an tin se sun awon ni
1: aniru
0: e mo olo o
1: kakan ko jora won
0: sugbe e boyan mo sa keep e pe nsa so
1: o wa wale
0: finally ode
1: ode
0: e boyan so yi pe a stitch in time saves nine
1: e boyan
0: lo so be
1: gẹ̀ẹ́sì pọ̀
0: a stitch
1: in
0: time saves
1: nine
0: yẹn ni yí pé bí aṣọ bá ya déyìn ọba lè tèèrán yóò máa ya lọ gbẹrẹgẹrẹ tí ó fi á pọ̀ sí
1: tí ó fi á di
0: orin gidi ṣùgbọ́n tó yẹ kéèyàn sáré rán lẹ́ẹ̀kẹ́
1: kọ́sáré mọ
0: kọ́sáré
1: gan
0: kó dúró kó sì gbàgbé rẹ̀ tó bá ti à ń wòran ibi omi òtò
1: ìgbẹ́ yóò kà máa bẹ́ sí
0: lọ díẹ̀ tí è di gbẹrẹgẹdẹ tí è di pé nítorí ọ̀sẹ̀ máa mú wá tẹ́lọ̀ káàkiri tẹ́lọ̀ òtò ló ń ọ̀rá yìí ọ̀rọ̀ 3s rèé o.
1: bẹ́ẹ̀ni so lápọ̀lọ̀ tèmi rò pé tá a bá wòran dáadáa rè pé ikọ̀ yìí wọ́n ti ṣerú ẹ̀rí sẹ́yìn mo dẹ̀ rò pé yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé bá ṣubú yóò wájú ká mọ́ gbàgbé 98 sọ pé ikọ̀ 3s gba líìgì kan ẹ̀ nígbà tó di ọdún 1999 àlọ́ relegation.
0: bàbá wa ń dé.
1: so tá a bá sọ pé èèyàn gba líìgì gan ó padà bá rẹ̀ ní relegation lọ́dún tó tẹ̀lé sẹ́yìn pé àìmójútó tó yẹ kán ṣe ni.
0: gbígbé èèyàn bá mo tó wura rẹ̀
1: ràn tó wura rẹ̀ ràn
0: kẹ́yìn gba líìgì
1: bá tó sì rẹ̀ ní gẹ́sì fọ́lẹ́sì kátó wá sọ pé ẹni tó sìpò kẹta tó lórí ọ̀fẹ́ àti lọ continental ká mọ́ gbàgbé ikọ̀ rẹ̀ mọ́ ní sáà tó kọjá náà òun náà gba league ó lọ continental ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ọdún tó tẹ̀lé ó lọ relegation.
0: bẹẹni ó wà níbẹ̀ báyìí.
1: ẹlátara wíwòra rẹ̀ ràn. so eléyìí náà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò tí ì ṣẹlẹ̀.
0: ó ti ń fara pẹ́
1: ó ti ń fara pẹ́ kó tó wá máa jọ league nàìjíríà dẹ̀ rí ẹ sọ ẹ níbẹ̀ lójú ti mẹ́kun sùn láàrẹ ní ẹjọ́ ọ̀nà ẹni yóò ti máa sọ kọ́ ń bọ̀ láti lé ní
0: ọkọ̀lá
1: látọkọ̀lá
0: ọkọ̀lá ni ó ti bẹ̀rẹ̀ ẹkún o.
1: eléyìí tábàwọ̀ bí nǹkan ṣe ń lọ yìí a ti wà ní ipò kẹtàdínlógún lọ́wọ́lọ́wọ́ báyìí relegation zone pọ́ńbílí tá a máa sọ̀rọ̀ pé àlà outstanding tẹ́yìn ò tí ì gbà kìí sa outstanding wọ́n yé kà á mọ́ pọ́ìntì àti lọ gba sandy kanjo ní níjẹ ìlú níjẹ fa ìyàlẹyìn abábọ nbẹ ara sandy tá n ká tẹlẹ nu. so èlémi rò pé lọ́wọ́lọ́wọ́ báyìí lákọ̀ọ́kọ́ ná kí ni ojúṣe àwọn tó wà ní ìṣàkóso ṣé bí ṣe ń rí náà ṣó tiẹ̀ ti tẹ́ wọn náà lọ́rùn ni tá a tiẹ̀ fi gbọ́n kankan lẹ́nu wọn náà pé yóò dá lákọ̀ọ́kọ́ ná ẹlẹ́yìn fẹ́ build the team pa fẹ́ kú ọ̀dọ́jọ́ nígbàtà aláàfẹ́ kọ̀ dọ̀jọ́ gbogbo àwọn àlà faramọ́ òfin àti ìlànà àti àgbékalẹ̀ yìí wọ́n dẹ̀ lọ gbé ọ̀dọ̀ olùkọ́ni náà wá nígbà yẹn.
0: ẹni o mojú ogun
1: ní ẹpa bìnú
0: yẹn ẹ má bínú omi sá wàṣíù ẹni ìtàn pé mo gba ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀.
1: èmi ò mọ ẹyin náà wo iṣẹ́ mú mo tó dẹni ìtàn.
0: ìtàn tẹ́ ẹ sọ ní ìsìn náà ni.
1: ìtàn kọ́ ọ ní bẹ́ẹ̀ bí.
0: pé tó yà ní 1999.
1: àyànnàná ó fi nǹkan tó bá yín tó bá jọ la fi wó
0: ohun. ìtàn ni
1: ìtàn bó o.
0: mr wasi ẹ ní ìtàn ìtàn lẹ́sọ̀ yẹn náà.
1: atọ́kùn.
0: ṣé ẹ̀wọ̀n yìí gbẹ́dẹ̀ ìsìn wọn ni ẹ ń bá mojú ogun.
1: ní pàbínírè.
0: ní sọ yìí gbé òkè olùkọ́ni ọ̀dọ́ ló lè mọ bí ó ṣe modern day football
1: kíní kan
0: ẹ̀rọ
1: ajá òyì ló mi wúrò òyì
0: ilé òkè ó ti ń lé lọ
1: báyìí. lè mi sọ pé náà wọ́n pe akim awẹ́rù wa ọ̀dọ́ òun kóòtù ọ̀dọ́ adẹ̀rí rìsọ́ọ̀tì tó mú wa ìyẹn ní sáà tó kọjá bó ti ẹ̀ pé sáà àkọ́kọ́ náà rí táwọn tó jẹ́ olùṣàkóso iṣẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ adẹ̀rí pé tán mú bọ̀ náà ni pé continental bọ̀ ìwé rò pé tẹ̀yìn bá ṣe dáadáa èèyàn máa ma lé dáadáa ni pé kí dáadáa yẹn tún lékún kì í sí pé kí èèyàn àtàtì dáadáa máa lọ sí ọwọ́ ìsàlẹ̀ èmi rò pé ó gba wọn kan yìí wọ́n nílò àti ṣàtúnṣe ní kíákíá kó tó di pé nǹkan máa bọ́wọ́ rí ìtorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí league nàìjíríà tẹ́ ẹ̀ báyìí tẹ̀ mójútó pọ́ìntì tẹ́ ẹ bá ń rí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báyìí second round the league in Nigeria ibi te ba ti bara re ni o parisi
0: ni o parisi ko to ri pe ma te si waju Mr. Itaforiti e ja sare lo ju oja address your kandondo na ni yo lo a pada wa Mr. Itaforiti a nbo e ja sare doju oja e ku kale

0: ẹ káàbọ̀ padà pápápá láti bi ti àbàdé pé tí ọ̀rọ̀ bá rí báyìí kí ni ìgbésẹ̀ tí àwọn alákòóso gangan ń gbé àbí
1: because tá a bá wo olùkọ́ni tó wà níbẹ̀
0: lọ́wọ́ níbo la lè sọ pé ogun gbà wọlé báyìí
1: ọ̀dọ̀ àwọn alákòóso ni lápọ̀dọ̀ tèmi
0: bíi ti báwo
1: ìdí ni pé a ti ráwọn tó jẹ́ pọ́n lọ continental báyìí náà rí tí kò jù wọ́n dẹ̀ ní caf a
0: ọgbà wọn
1: dẹ̀ gba technical advisor ìwọ jókòó ní orí ti pápá
0: any of their game
1: tó ti jẹ́ pé wọ́n fẹ́ continental
0: o ni you stand as
1: yóò wà gẹ́gẹ́ bí technical advisor coach tó ń ṣiṣẹ́ bọ̀ yóò remain as coach yóò jókòó bí assistant
0: ẹ̀
1: so tó wá sì fẹ́ gbá league coach ti ń bá nǹkan rẹ lọ yóò máa bá iṣẹ́ rẹ lọ ní league èmi ò mọ bí tiwa ṣe jẹ́ ní tí bá ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tó fi di pé
0: àní ó ní coach wa báyìí ò ríran dáadáa
1: bá ṣe ń ṣeré sẹyìn owó fọnrán tẹyà ó
0: kan sẹ́ndì fọ́tò bí oríṣi bíi méjìlá èèyàn different èèyàn yà
1: wọ́n jókòó lórí àga wọ́n dọ wọ́n fọwọ́ sójú ẹ̀
0: wọ́n tó wọ́n ẹ̀rọ
1: long sight ni wọ́n rí tòsí ibi tó jìnnà ni wọ́n rí
0: wọ́n
1: rí ibi tó jìnnà sẹ́yìn pòórùn tó wọ́n á mú bí aago márùn-ún àárọ̀ bí aago márùn-ún àbọ̀ rọ̀lẹ́ òórùn ẹ̀ máa wọ́n òórùn tán mọ́
0: gbogbo fọ́tò yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tán sẹ́ndì ẹ̀ sí bọ̀ wọ́n ń dọwọ́ bo
1: wọ́n dọwọ́
0: iwájú
1: kí wọ́n tó lè rí
0: wọ́n tó dìde dúró lẹ́gbẹ̀ẹ́
1: pápá wọ́n tó sọ ọ́bẹ̀ iná bẹ́ẹ̀
0: so lẹ́bí bí ìgbà tí ẹ gbé wọn àwọn orí ti ṣẹlẹ̀ gan lórí fídíò
1: so bó wọn ṣe afẹ́ mọ bí wọn ò sì ṣàtúnṣe nígbà tí yorùbá rí nǹkan ti ń ṣẹlẹ̀ wọn kì í ṣẹjọ́ tiwọn ẹjọ́ alákòóso ibà kan ló lọ gbà wọn so tẹ́yìn bá gbàyàn tẹ́ bá gbàyàn wá pé kó wá ṣàtúnṣe nǹkan tẹ́ bá rí pé ibi tí ń kó yín lọ yìí kò jọ mọ́ ibi tẹ́ ẹ fẹ́rìn wọ́n ń pa ọ̀nà oko dàka tó sọ̀rọ̀ ọ̀nà ẹnu ẹ padà lójú ẹsẹ̀ kí nǹkan tó bàjẹ́ àyìnbá yóò olùkọ́ ní ilé òyìnbó gan olùkọ́ ní ilé máa ṣiṣẹ́ ju march méjì lọ wọ́n ní owó ó dàbí pé eléyìí àti bí bóyá ó gbà wá ní ìṣòro ni àmọ̀kó tó fẹ́ wá dákun ni so lápọ̀dọ̀ tèmi kò sábúrú nù kán tètè mọ tí wọ́n ṣe olùkọ́ ní ilé òní bí kankan tí ń kó wọn lọ bákan náà tèmi tó wá ń wòye sí ni pé àwọn kan bẹ tánjọ bẹ̀rẹ̀ sáàyì nínú agbábọ́ọ̀lù gan na tó yẹ pé wọ́n rí wọn níbi ìfẹ́gbẹ́gbága wọn against cs fasen làbẹ́òkúta wọn lọ bíi mẹ́rin sí márùn àárí wọn mọ́ ní sípà sáà ti bẹ̀rẹ̀ náà bóyá kan tàn mọ́ lè sin so bóyá àwọn yẹn náà lè wà tẹ́lẹ̀ pé bóyá ti continue bàbá continue bóyá náà fẹ́ tọwọ́ bọ̀ wíyà díò ní o torí sọ́wọ́ gbá bọ́ọ̀lù wọn lẹ́ àbẹ́òkúta ó yàtọ̀ sí nǹkan tá à ń wò ní adamasi gbà lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan gbalára even ìjọ tán borí pẹ̀lú àmì ayò méjì sódò against katsina united wọn ṣe dáadáa táwọn
0: wọn fortunate
1: wọn kọ́ yẹn tún gba red card ó tún fún wọn lórí ọ̀fẹ́ àti lè borí àwọn èèyàn gan tó ń complain pé ẹ̀mọ ikọ̀ lè ta ọ̀mì téèyàn ó dunnú lọ lépè ikọ̀ yìí dá lock ló against wọn ikọ̀ a máa pàdánù táwọn tó jó lólùfẹ́ wọn sọ pé ikọ̀ wa gbábọ̀ dáadáa lock ló against wọn eléyìí ṣe kọ̀ téèyàn lè máa nígbẹ̀kẹ̀lé inú ẹ̀ nigerian league náà ti yàtọ̀ sí tijó ni òtún ìmọ̀ sọ pé bóyá tóun bá ti dọ́gbọ́n àlùmọ̀kọ́rẹ́ kan o.
0: ọ̀rọ̀ ẹ̀ já sí báyìí mo fẹ́ ká sí báyìí. ẹni tó bá wà ń pápá sí àbí tó láǹfààní àti lọ wo àwọn figagbága wọn bíi mélòó kan ní sáà yìí at least ó máa jìtàn ti gbábà àti máa lọ bíi mẹ́ta tí mi ò bá ṣe mistake tó jẹ́ home tí wọ́n ti gbà tá a bá yọ csf fasin ti
1: abẹ́òkúta
0: kó o nbẹ nínú league mo fẹ́ káwọn èèyàn bíi mélòó kan tiẹ̀ pè wá wọlé kan wo kí ni ẹ̀yìn rò lọ́nà àbáyọ àǹdẹ ibo lẹ́rù pógun ti wọlé 07069493000 07069493000 nọmba àkọ́kọ́ tàbí 07014475770 ok. hello
2: ẹ kásán
0: o.
2: yes sir ridwan latif ló sọrọ láti academy.
0: láti academy.
2: bẹẹni sir.
0: Mm-hmm.
2: ẹ ò ṣe rí nǹkan tẹ̀mí rí bẹ́ẹ̀ ni.
0: ṣé ẹ wà ẹ ti wo bọ́ọ̀ wọn ní sáà yìí.
2: bẹ́ẹ̀ni ibẹ̀ ni mo wà lánàá.
0: ẹ wà ń bẹ̀ lánàá.
2: bẹ́ẹ̀ni.
0: ok.
2: bẹ́ẹ̀ni ṣé rí àkọ́kọ́ náà mi ẹ bọ̀bọ́.
3: ẹ lò ní igun bóyá supporting striker ni bóyá kan ni kò ní pòsíṣọ́nì rárá.
0: ó kọ tiẹ̀.
3: Ridwan loruko bobo yen to se ro bi ro Marcelo bayi mi te mi really mi and awon kan be to ye pe awon footballer kan be ni boya bi last season ti mo ri to ye pe mi ti e wa roju kankan nu won be ye la I was wondering be se gba bo bi omo nursery 1 ah ari pe won ti e gba sara ya ra ko ti e gba bi kan ye mi 00 lati ibere titi do pe eyi keeper na o tun wa nse bi pe boya pe gidi side to ti ri pe a 10 minutes lo ku ta ma fi pari match o tun wa ndo ti mi injury ba wa egbe niyan se egbe ma se gba ni keeper mi ke keeper yen wole o tun wa ra baba loju kan na almost be 5 minutes yen do loju le titi to so pe iyen na o le continue match e to gbe yen sita lana which is not supposed to be owo la emi iru emi nisi lati de aye gun mo ti lo wo ball ni academy ni mo ti lo wo ball
0: la
3: ewo stress ewo ru stress ma go lo ti ma go through awa lo be lana na koda eni ta jo lo bi pe o ko se bo gbe sa to n gbe leri na lele ti o de ye ko ri be na entertainment la pe kini to munu eyan dun na awa di pe eyan dele awon mo wa ki eyan wa wu lenu wole ti o de ye ko ri be ah
0: wala
3: o ba ya be se ma pe awe whatever to ba je coach tori baba yen lana an to so pe kan didi kan na ti attend si nkan to n sele an ka sa wo bi kini o mi o mo kan to yan be so soro orun superstar o n pa yan lekun olorun
0: ala na ki le ro po le jona abayo
3: eh temi ro ni pe akoko na boya kan tu awon egbimi leyi kan tu won ka boya ton ma tu won ka ton ba refresh nkan mi

0: Hello.
1: Hello.
0: Hello. Yeah.
1: Ekaso.
0: Orúkọ yín àtàdúgbò tẹ ti ń pè wá sá.
1: Mr. Falawu Abiodun ni o, láti Ibadan.
0: Okay, sir. Ẹ wà ní stadium.
1: Bẹ́ẹ̀ ni sir, bẹ́ẹ̀ ni. Ṣé rí lẹ́bi ṣiṣẹ́? Tíìmù yẹn wà òkè rárá rárá. Tíìmù yẹn wà òkè rárá rárá. Even ní àná yẹn, àwa fẹ́ lè máa lẹ bọ́tù mọ́ wọn. Níbi tí inú bí wa dé.
0: Ẹ sá máa lẹ, ẹ máa lẹ nǹkan o. Ẹ má tún jẹ́ wọ́n gbin akú òǹbàdàn o.
1: Last week, tí a gbá tú sẹ̀rọ náà, táwọn gẹ́sì yẹn wá gba record ni, àlemú ni wọn. Lẹ́bi ti ṣe. Kípa àwọn yẹn, ó bú ọ̀gán. Bọ̀bọ̀ tó wá ń wọ tó jẹ́ bí striker àwọn yẹn, báyà number 20 àbí nǹkan kàìdó ni mo rúkọ ọ̀gbọ́n yẹn. Kò ní pòsíṣán ni rárá àti rárá. So even gbà tá a jókòó tá à ń dá lóge ní àtàwọn tá a jọ ń sọ̀rọ̀, wọ́n ń kọ̀m̀pín lórí amúroro yẹn pé amúroro yẹn lọ́ọ́ epo wà ń bẹ́ẹ̀ di.
0: Awẹ́roro.
1: Ṣé awẹ́roro lẹ̀ ń pè yẹn? Máa òyìnbó tó jẹ́ bi technical kinní rẹ̀ yẹn, máa yẹn nìkan là ń rí létí fíìd. Kóòtù gangan wọn jáde sí tàkàtì ẹ̀dùn ẹ̀kọ́ kí o, nǹkan báyìí ni máa sọ. So tuntun mi o, ẹ bá ìpín ìdánjẹ, mi ò lè lọ bọ́ wọn mọ́ títí omi parí báyìí.
0: Kóríyá náà ni wọ́n nílò kóríyá náà lẹ́ máa ṣe lọ.
1: Ṣẹ́rí ẹ̀mọ̀ ok láti mọ́ ni àmọ́ tí ń lọ wo bọ́ọ̀lù yẹn àdá máa ṣe gbà ẹ́wọ́ bó ṣe jìnnà tó. Ṣé wàá lè tó máa fowó wọlé kí ọba tún débẹ̀ yẹn kọ́ ẹmọ́ kínú ìwọ́n tó dùn kó tó máa lọ sílé. Ṣẹ́mọ̀ ó máa jẹ́ nǹkan tó máa ń ba
0: ọ̀rọ̀
1: yẹn jẹ́ kí wọ́n jẹ́ gbogbo àwọn management wọn yẹn.
0: Ọ̀dà
1: kóòtù yẹn tẹ̀ pọ̀ ó pọ̀.
0: Ọ̀dà kò sí wàhálà.
1: Hello.
0: Ẹ̀ka àṣán orúkọ yín àtàdúgbò tí ẹ ti ń
2: pè wá. Àbálẹ̀ ṣẹ́lẹ̀ owó ló sọ̀rọ̀ látọ̀ lọ́sọ̀rọ̀.
0: Ok.
2: Gbogbo máàkì wọn tí wọ́n gbá tó fi mọ́ ìfẹ́ ọlọ́gbá lábẹ́kúta àjọdé bẹ́ẹ̀ ni.
0: Ok.
2: Kàrà sàn, ṣe rí pọ́blẹ́mù tí ṣútì ní tóbi ni o.
0: Tóbi.
2: Tóbi.
0: Ta ní jẹ́bẹ̀?
2: Tóbi director wọn.
0: Ok, sport director.
2: Bẹ́ẹ̀ ni, oní pọ́blẹ́mù tí ṣútì ni.
0: Kí ló dé?
2: Báwo ni ẹ ṣe máa fẹ́ gbàyàn tọmọ bàbá náà tó yẹ pé àti máa ṣe bọ bàbá wọn kò bàjẹ́? Báwo ni ẹ ṣe máa fẹ́ gba èèyàn?
0: Èwo lọ́mọ bàbá?
2: Lẹ́kan sàlámì ọmọ bàbá, lẹ́kan sàlámì gangan GM.
0: Ok,
2: chairman
0: báyìí.
2: Bẹ́ẹ̀ ni, báwo lè ti fẹ́ gba coach kẹ́ ẹ máa lera coach pé kò lè ṣe nǹkan yìí kẹ́dẹ̀ gbà sínú tìmù?
0: Coach ni ó ní certificate náà.
2: Certificate ni ó máa mú ẹnu rẹ̀ sọ̀rọ̀ síta.
0: Tẹ́kọ̀ sọ̀rọ̀ ṣó di ni? Ṣó di coach ni?
2: Ẹ má jà tó sọ kan mi. Certificate o ni yóò ní kí coach kó control field. Ẹ sọ fún mi. Coach tí wọ́n lé ṣé kò ní certificate tó fi lè coach àwa tó fi lè coach sùtì lọ sí continental? O ní kàwé sí níbẹ̀ lọ́wọ́ rẹ̀.
0: Kò ní ẹ̀ wọ́n ní kò ní
2: according to. Ó sọ fúnra lára rẹ̀ ní interview kan náà àwọn ọ̀gá yín kí n má dárúkọ rẹ̀. Ó sọ fúnra rẹ̀ mú tó bá ní tó jẹ mọ́ sùtì mo follow rẹ̀ pa. Sálàyé mi yẹ yín. Nígbà tí wọ́n gba first match wọn, wọ́n tiẹ̀ ṣe díẹ̀. Nígbà tí wọ́n dẹ́kù, wọ́n ṣe díẹ̀. Ìta gba last táwọn gẹ́sì ò bá gba record. Ẹ sọ fún mi pé nígbà tí wọ́n fẹ́ recruit tíìmù yìí, gbogbo player tí wọ́n wá recruit, èwo ló gbádùn ní gbogbo àwọn ọmọ tí tí mẹ́nu sódì. Ẹ wo àwọn defense wà bí ẹ ti ń tẹ́lẹ̀.
0: Ṣé player ni ò dá ni àbí coach àbí management?
2: Ṣé rí àtòrí management gangan ìṣòro sódì ti bẹ̀rẹ̀. Àtòrí management gangan ó kìíní sí tí wọ́n bá rí pé wọ́n kó tíìmù pé tíìmù yìí lọ continental. Ṣé tíìmù ta kó lẹ̀ yẹn? So what continental team? Ẹ̀kọ́ àwọn tí wọ́n bá wọn gbá lánàá ẹ̀wọ̀ bí wọ́n ṣe rí. Ẹ̀wọ̀ náà ṣẹlẹ̀ wọn tí fẹ́ sẹ́wọ́n bá dúró tá àbá dúró. Ta ni wọ́n pè ní tíìmù wọn àpọ̀ àwọn primary school fún wa ní player?
0: Àmọ́ primary bo.
2: Kí ní ìyàtọ̀ lánàá àwọn primary àti ọmọ nursery school? Wọ́n ọmọ kékeré wọ́n tẹ̀ tó wá gbà wọn kan wọlé àwọn yẹn náṣánáṣán nínú sútì.
0: Tí náṣánáṣán yẹn gangan ní bí ẹ̀yìn inú àbí bọ́ọ̀lù tí wọ́n gbá tí ọ̀rọ̀
2: gbà? Bọ́ọ̀lù tí wọ́n ń gbá gangan kò wúni lórí rárá. Wọn ò ní kẹ́tì midfield kankan.
0: Ọ̀dà kò sí wàhálà. Òpínìyàn
2: ni. Ọ̀dà
0: kò sí wàhálà. Ẹ mọ̀ pé opinion kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹja tún gbọ́ tẹnìkan sí. Ẹ káàsán.
3: Orúkọ mi ni Olúwa Tómi Sí Ìjọsìn Odúọlá.
0: Olúwa.
3: Tómi Sí Ìjọsìn Odúọlá.
0: Odúọlá, àdúgbò wo sà?
3: Láti Akẹ́dẹ̀mì.
0: Ok, Akẹ́dẹ̀mì èwo ń bẹ̀?
3: Olómi.
0: All right.
3: Ṣé ẹ mọ problem yìí àgbà ti sọ.

0: So adupe lowo Olorun adesi lorun gege bi ise wa ni asa wa ni abibo ni dobwe fomo Ilorun le
1: o ri bi desi se o kan ti wa
0: fomo Ilorun le
1: desi kan ti wa bo titi lo
0: ti mi o ka sa ro oro wa titi
1: na so den dey do am
0: na so na ba like that
1: desi papi
0: ara won ma return son awon ma re ti dey bai awon ma
1: awon ko mo lu abi de tele ni
0: iru awura won dada kiri won na tu gboro lo abi agba mi
1: mo fo lo so
0: so
1: ko mo lizi ni
0: ele fe da leru
1: ewo
0: ele fe da
1: kan ewo lele ise ko lo ko ni
0: e ja fi enu adake
1: ele nko ele nko
0: ise oluwa ko se ni to ye
1: idu wa laarin ko
0: idu wa juta
1: ba laarin ko
0: ise oluwa juta ba
1: ale to wa laarin ko
0: mi ri nbe mi ra ale dada
1: ele
0: ah omo wa nu omo wa ni omo wa ni e ma bana
1: eto doko lori aga nko
0: se nkan mi o si me fo do bu se o si mi
1: se bi won na ni iwo lo bere na
0: si mi ni a lo ni gidi ni si so ma ta lele ele de ti ni si
1: do se eh ti pe ba do okay awon kristiani ni mo lo ipo kile yin muslimi mo lo
0: sori ibi emi ele
1: ibi emi
0: ati de si foro si ati jo so ani a le so o eh bi oju o le gangan o ba se gba wole bojoju window
1: ne gba wo de bo run
0: kasati jowo jowo orun
1: iwo ati desi
0: abi iyo be gangan ni e
1: tori pe ti pe badun ti ma bi
0: le ni kai ajadi le
1: ma pa ni oluwa mi o ti kere me
0: ah ere ere wo ni ke
1: oluwa mi o ti kere me o ani kai e sa wa
0: awon ta gbowo lowo won nu awon si waju wa re
1: ah ni da
0: desi lase lo ro gbon pe lo sha ni
1: se bo so ko agent jowo orun ni oni
0: eleyi
1: ah
0: in fact idan fun ni license agent
1: awon ni ikaye won ti balogun
0: re de buru aye so ni o fun license angel wo lo fun license
1: eh o tun do ni pe ki akora wa lori iroyin gba nko gbe won ni gba ta ba kuku jiba ina la ro eni e ku dede asiko yi ni gogo te tin lanfani ati mo gbo wa gbo ikanni yi splash fm na pe bi 105.5 ikanni to wa loke tin te tabili tawon yoku ti an se lakanla ka bo leyin olorun lo ni ori be
0: e
1: olorun wa die ni pe redu aladani akoko wo lo koko wa nbadan won so fun yin pe splash fm ni won e gbe gbo e ma de be sakularo odu ni
0: ko ma ri e le ni
1: iroyin gba nko gbe ibe yi lati mo mo wa fun yin awon le ti o je ke mo lenu ope tori pe lelomi to ba je isu atewa laaro yo mo wo pe ah nibi tawon egbe ehun tin je fried rice and chicken bi awon desi ti won fresh ti en se rogbo yoyoyo ohun wa nje isu atewa bo lorun se wa ri bayi
0: ko mo ipo pe lo ye ko wo da
1: to ba gbo nipa awon sele tin sele ninu aye eh awon sele ti iroyin gba nko gbe ngbe yo mo wo pe ah olorun ninu ohun gogo ka mo dupe o mo dupe temi o
0: mo so pe temi o
1: eni to dasi loyege eni to wa laye yin o Oluwa o se fun mi o baba
0: iseda o
1: ah karoyin ke le ba mo kaya oke o a nka ke le ba mo lenu ope ni awon to si kan na lagba lowo eledua eyin odutori bi ti o fo ye ni nduo de leyin eleyi isele ayo iroyin ayo ohun ni kamia gbo osoro ti o dunnu ohun ni kamia gbo igba ku gba to ba pe mi sori ago ma je kan pe wa sori ago fun ba nu je ati ko gospel atun ti dawaka iyoku ti o ti balance ba won wọ́n lè bá ń sọ tàwọn ẹlẹ́sìn kẹta fún
0: ọ
1: sí bò mọ ìfanifẹ́ni kẹlẹ́ àwòrí alára adé àfọkẹ́ni ká wòlí ìwọ́n ni mo ti sí
0: ìwọ́n ni bá ń sọ ìwọ́n ni lo ti wí ètò wí náà ni ká tẹ̀lé
1: mo kàn fún ní láì ní ó wà bá ń parí ẹ
0: láì wo ló fún mi ti ń tẹ̀lé
1: kíní kan ní fẹ́ ní káyà wòlí alára.
0: Ok wọn ló ní gùn rẹ ló ní kẹ fi.
1: mo fọlọ sọ
0: o.
1: Abiodun Adewale ló kọ mi. Mr. Double A ìlọ̀pọ̀ èèyàn máa ń pè mí ẹ káàbọ̀ sórí ìròyìn gbàǹkọ̀gbì.
0: Kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó àní ìkàyè pírẹsẹ́ńtà yín náà ni ká torí àwọn àkòrí lóníranran ká fi bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù eléyìí tí ó ń ṣẹlẹ̀ kọ́lọ́n kọ́ mọ̀ jẹ́ ká burú bó tilẹ̀ wò kó kéré tó àbí kó tóbi tó kó ṣe déédéé ẹnì kọ̀ọ̀kan wa lágbára lọ́wọ́ ọlọ́run. ọ̀kẹ́ ò ṣẹlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí ìpínlẹ̀ plateau láti láǹfààní àti rí ọba lẹ́bàgẹ́ sínú ìwé ìròyìn ti daily post fún tòní ẹ̀mí kan ti bọ́ o nígbà tí ẹ̀mí méjì èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fara pa lásìkò ìgbà tí àwọn agbébọn táṣínà ìbọn bolẹ̀ kàbùkàbùkàbù sí ọkọ̀ èrò kan èyàn ní ìpínlẹ̀ plateau kí ló ṣẹlẹ̀ kí ní bá débẹ̀.
1: ṣé kì í ṣèròyìn tí ń bẹ lọ́wọ́ mi ṣé àtúmọ̀ sira wa lẹ́kì ni Láti inú ìwé ìròyìn The Nation tó jáde fútì òní ní ṣàlàyé ọ̀rọ̀ wípé èèyàn mẹ́ta ni ọmọ ti fara ṣẹ̀ṣẹ̀ yánnayànna níbi tí ọ̀rọ̀ ti di gbàgbọ́sí gírígírí kọ́ tí wọ́n pariwo ẹ̀yìn ọmọ wóbè ní ìlú Calabar ni o àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ṣèpàdé lọ́rọ̀ bá ti gbàgbọ́sí èèyàn mẹ́ta ti ṣẹlẹ́ṣẹ̀ ẹ mọ̀ gbọ́ ńgbà bá dàrin gbogbo ròyìn.
0: Wọ́n ni ẹ̀kún omi ṣọṣẹ́ o ní ìpínlẹ̀ ti Yobe nígbà tó sọ àwọn èèyàn tó lé ní ẹgbẹ̀rún kan àti ogún níye dáláì nílé lórí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wọ̀sùn káàkiri lórí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ̀gbẹ àgbọ́sọgbánù tó ṣẹlẹ̀. Àmọ́ tí mo bá wo ìṣẹ̀lẹ̀ míì gẹ́gẹ́ bí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ṣé wọ́n ni kọmíṣánná Dobue.
1: Mo fọlọ́run sọ.
0: Kọmíṣánná Dobue.
1: Mo fọlọ́run sọ.
0: Wọ́n ní kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá jàmọ̀ tá a ṣe Dobue
1: mọ́ àwọn ilé
0: wa. Àbí òun wá ní
1: báyìí. Mo fẹ́ bomi tí olóògbé kò fi bọ́jú ni.
0: Bó ṣe rí un, wọ́n ní kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun ó ti pa àṣẹ wípé gbogbo òbúba tí àwọn kọlọ̀rọ̀ sí àwọn ọmọlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n bá ń sá pamọ́ sí kí wọ́n lọ fún wọn jáde lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣọ́gbòrò.
1: Ìròyìn eléyìí ní pariwo ẹ̀yìn abiyamọ ẹ̀mọ́sùn a sì padà dúpẹ́ délẹ̀ ni bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ wà ìwé ìròyìn Vangard ló gbé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ni wọ́n pé àṣírí ti tú o a ti rí ibi tí wọ́n kó àwọn ọmọ tí wọ́n fẹ́ lọ rèé sí ìlú ìlú ẹran tí àwọn ọmọ tí wọ́n kó wọ́n fẹ́ lọ rèé sí Àgùnbágirọ̀ tí wọ́n kó láti Ìbàdàn tí wọ́n pé wọ́n dígbé ní ìpínlẹ̀ Imo wọ́n ní a ti mọ ibi tí wọ́n kó wọn sí báyìí bó ló wá kù tá a ṣe gbà wọ́n jáde ẹ fọkàn ẹ lọ fọkàn balẹ̀ ẹ mọ̀ gbọ́ làbárí ẹ̀ nígbà bá dàrin gbogbo ròyìn.
0: Ìṣẹ̀dá ò ní já bá wọn ṣìrìn nínú ayé àti máa lọ wa àti máa bọ wa kò ní bá wọn báráyé ná lágbàá lọ́wọ́ ọba dániwáyé
1: o.
0: Àjọ ẹ̀ṣọ́ ojú pópó ti fìdí ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbẹ kan múlẹ̀ léyìí tó bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ lónìrànràn kan tó ṣẹlẹ̀ tí wọ́n sì ń sọ wípé ẹ̀mí èèyàn tó bọ́ sí ìṣẹ̀lẹ̀ ìdí ogún níye o. Ìyẹn ò ní ìpínlẹ̀ ti Plateau níṣẹ̀lẹ̀ náà ti wáyé Kélédùmarè kó máa ṣọ́ ni kó sì máa ṣààbò lórí ẹ̀mí àti dúkìá oníkálukú wa.
1: Àmì o ìròyìn eléyìí tí mo tún sáré fò mọ́ lọ́rùn yìí ni mo rí o látinú ìwé ìròyìn The Nation tó jáde fún ti òní tí ń ṣàlàyé wípé bẹ́nìkan ṣe ń pe orúkọ Jésù ńlẹ̀ nìkan pe ṣekeṣeke búlà o. Wọ́n ní ọ̀rọ̀ ti di fàákájá láàrin ilé ìjọsìn àti Sat Guru Maharaj Nìbàdàn. Ọ̀rọ̀ di pé ta ló nílẹ̀ wọ́n ní Tolúwa nílẹ̀ àti ẹ̀kọ́ ẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú ẹ̀ nítorí tó fìdí ọdẹ dákẹ́mbẹ̀ Sagun Maharaj ni pé bí ẹ mọ gbọ́ làbárè ọ̀rọ̀ láàrin Guru Maharaj àtijọ́ tí ẹ jọ ń fà á lórí ọ̀rọ̀ ọlẹ̀ Nìbàdàn ńgbà bá dàrin gbogbo ròyìn gbàǹkọ̀gbẹ ẹ mọ gbọ́ o.
0: Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́ kejì section 2 tí ó ń ṣiṣẹ́ lábẹ́ ìdàrẹ́ tí àwọn ikọ̀ ti Operation Fanzanyama ní ti dóòlà èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jí gbé tí wọ́n sì mú sígbèkùn ní ìpínlẹ̀ ti Zamfara. Lọ́wọ́ yìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn yìí òun wọ́n bọ́ kúrò ní àkàtà ọwọ́ àwọn èèyàn tí ó mú wọn sí ìgbèkùn. Àdúpẹ́ ìṣe iléeṣẹ́ ológun náà yìí náà kú iṣẹ́ takuntakun.
1: Ìròyìn eléyìí dé ń pariwo ẹ̀yìn tẹ́ pọnmẹyẹ tẹ́ ẹ̀jẹ̀ ó dàgbà
0: oró ńlá
1: lè dá o gbogbo lè ṣe bí lè ṣèkà ẹjẹ́ máa ń rántí ọjọ́ àti sùn. Wọ́n pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti tẹ àwọn afurasí o ńṣe ni ó ń gidi wọn ní ṣòkòtò wípé ẹ̀yìn ilẹ̀ yín pa ẹni tí wọ́n ń pè ní ẹ́míà ẹjú yín ó rí èélá fi ẹ́ rí àtàlá àtàbá bá àbàrúbá ni ẹ bá ń sáré kàbàkàpọ̀ ẹ̀yìn pa ẹ́míà ẹ mọ̀ gbọ́ làbárí ẹ̀ ìwé ìròyìn Daily Post ló gbé gbàǹkọ̀gbì ni ọwọ́ ti tẹ àwọn afurasí tí wọ́n pé wọ́n pa ẹ́míà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ta ní jẹ́ ẹ́míà ńgbà bá dàrin gbogbo ròyìn ẹ mọ̀ gbọ́ o.
0: Ọ̀kẹ́ yí ẹja tún wò ṣẹlẹ̀ míì tí ó padà ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ní erémi ti ìpínlẹ̀ ti Rivers lọwọ yìí bí a ti ń sọ o àjọ ndlea ti máa tanáwádìí àti mímọ mú àwọn tí bá gbé egbògi olóró ni fa egbògi olóró ni gbin egbògi olóró wọn ti gbẹsẹ lé àwọn kukulẹ àti egbògi kan tí wọn ń pè ní kodíìnì nípínlẹ èkó bíi bílíọnù márùnún tí wọn sín sínú àwọn ọ̀rá kan ibi tí wọn ń gbé lọ àwa ò tí ì mọ̀ àyè tí wọn ti fẹ́ lò ó àwa ò tí ì lè sọ inú ìròyìn gangan ni ẹkún kẹkẹ rẹ lọ balẹ̀ bàgẹ̀ sí lọ́sàn òní ẹ ṣáà máa tẹ̀lé wa bò láwọn ojú òpó gbogbo tí ẹ ti ń gbọ́ wa tẹ̀sí tí ń wò wá.
1: ó yá o ìròyìn eléyìí ni mo rí látinú ìwé ìròyìn daily post tó jáde fún ti òní tí ń ṣàlàyé wípé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan oṣù ni tó lóhùn tó bá ti pẹ́ tó ti ń gbéraga ọjọ́ kan wà á tẹ orí mi má máa jẹ ọmọ gbọ́ tí n bá ní kí n tún ṣe ámúrọ̀mù tí n bá ní kí
0: ó
1: sùn pé
0: tó bá sì fẹ́ bàbá rẹ tí kọ tí ń compose fún ọ náà lọ́jọ́ kan
1: tó bá sì fẹ́ kì mí déédéé tó bá sọ pé owó bàbá fàwáàsì yìí mọ̀ kó wà kò ń bó di ni tó bá fi lè pè mí lówó bàbá fàwáàsì.
0: gasi ara rẹ gbẹgàn
1: bá ń kó dọ́là tí mo kó fún ọ
0: dọ́là wo ló kó fún mi ó mọ róòpù mi lórí
1: ó dáa náà inú òwe ìròyìn daily post ni mo ti ròyìn yìí o ti ẹ pé àwọn ọmọ ológun àwọn elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn àmọ̀tẹ́kùn àti àwọn oríṣiríṣi elétò ààbò míì ni wọ́n pawọ́pọ̀ wọ́n pé lára àwọn tí wọ́n ti máa ń ṣe ìlú yìí ní ṣùtá ní ilẹ̀ yorùbá ń bì tó ṣe pé àwọn kanranjẹ́gbọ́n ti máa ń dààmú wa ní nàìjíríà àti nílẹ̀ yorùbá wọ́n ní ní ìpínlẹ̀ ondo nínú igbó kan ńbẹ̀ ibẹ̀ ni wọ́n ti yá mútu rẹ̀ wọ́n ní àì wo náà ni eléyìí terrorist ó ti yá mútu. ẹ mọ̀ gbọ́ ńgbà tá a bá dé àárín gbùngbùn ròyìn mọ̀dàlà ńgbà tá a bá dé àárín gbùngbùn ròyìn gbáǹkọ́gbè ẹ mọ̀ gbọ́ làbárí ẹ̀.
0: Okay, ajá tún mú ìṣẹ̀lẹ̀ míì tí ó tún padà ṣẹlẹ̀ nínú ọkọ̀ ojú omi tó dàwó ní ìpínlẹ̀ ti Benue. Ẹ jẹ́ mọ̀ wípé èèyàn bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti gbẹ̀mìí mi báyìí tí àwọn èèyàn bíi mẹ́sàn-án tí wọ́n sì ń wá wọn tí wọn ò tí ì rí wọn. Ìṣẹ̀dá ó ṣe wọ́n ní rírí láàyè àti lálàáfíà ara lágbára lọ́wọ́ Ọlọ́run. Àní bá wọn ṣìnrì ní tà ń jẹ là ń wá o àní bá wọn pàdé tí ò jẹ wá láṣẹ lọ́wọ́ Elédùmarè. Àwọn àkòrí lónìí rànran ń bẹ ní iwájú wa ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ òṣà irúnmọ̀lẹ̀ àgbà wo tí fasẹ́sẹ́ mi mú ń bẹ lọ́ọ̀kan ó fẹ́ tẹ ọwọ́ bọ́tìnì lápá ibẹ̀ yẹn. Ní kété tá a bá dé padà látẹ̀ka ìpolówó ọjà kémi àti bí ọdún ká wọlé kanlẹ̀ ni sínú ẹ̀kún kẹ́kẹ́ ìròyìn gbáǹkọ́ gbé.
1: ẹ wá tẹ́tí sí ìkéde pàtàkì yìí o ẹ̀yin tẹ́ bá láǹfààní àti mọ̀ wá lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ máa drop comment ẹ máa like kẹ́sì máa share èèyàn méjì tó bá share jù dáadáa tí sùgà já nígbà tí yàbá fi parí ètò tó bá ti kú bí ìṣẹ́jú márùn-ún tá a parí ìròyìn yìí káàdì fún ọ àbí tá à ń sọ yé ẹ̀yin méjì tẹ́ bá ti ṣí àyẹ̀jù lórí facebook splash fm 105.5 ìbàdàn ààbò káàdì fún yín tó ẹ̀ ti mọ́ lọ́bẹ̀ báyìí kẹlọ́rì máa ṣí àyẹ̀.
0: bí ọdún bá sọ pé ààbò káàdì o kò máa yé yín pé
1: ààbò
0: káàdì
1: àbí tí mò ń sọ yé
0: kò yí ẹni tó ń sọ ohun náà ni
1: pé mọ́tò kò nídìí kó tún máa amplifier ó ti yí
0: wọn
1: kò ní ìdí amplifier kò ti yí ẹ ààbò káàdì gbogbo káàdì mo fọ ọlọrun sọ dẹsí ọwọ rẹ amúlélẹ ẹnz olókè.
2: Your Nescafe is not just a drink, it's your

0: so akiyin wi pe aku tesiwaju oya bujo lapa odo re nbe ndo buwe
1: oya o ofere gege iwaju la mo lo
0: ami
1: iwe iroyin vanguard in lo gberoyin akoko eleyi ti mo fe fun ilepore re yo leyi tin salaye wipe isi ni awon agbebon kan jegbon ni won sadede sina babole fa won ontaja kan lasiko ti won pada bo lati bi oja won oja kara ni bi ti ti mo tamalu ni lu jos ti won pe ni kara buruku livestock market ti nbe ni ilu jos lapa gusu ni ijoba bile gusu jos ni ipinle plateau iyen jos south local government area ni ipinle plateau won pe nibe ni won ti jafabu okun emi enikan ninu eyi ti awon eyan meje ti won si tun farasi se yan yan na won ni bi eyan ba jori ahun yo bu ekun o to ba gbo nipa isele alagbara eleyi to sele yi gaga bi royin ti mo nka ise salaye won pe isele agbomi lodu eni yi in lo waye ni oja buruku lokosi agbegbe be ini pe kini ohun ti sele won pe eni to ba won oniroyin soro in lo salaye oro be akalase won ni eyin awon miyeti ala egbe awon tin damalu ni ipinle plateau eyin o ni miyeti ala katu brothers association of nigeria e ka ti ipinle plateau mark banu won pe won fi di isele alagbara imule pe ah o to mo ni ke mo soro oro lere yi ti ti wa nke si gbogbo awon eleto abo toro kan pe edakun edakun e jigiri ye yomo ni gbomo iru kere ni gbomo orun mi la bi lu ba si tori agbabaje aimo wa wu won ni o yo da o ke tete se gbogbo to ba ye ke se lati daju pe e fi di eto abo mule e si wa di isele yi awon ti en ba si lebo leru te ri pe won je bi afurasi e fodu won wi nu ofin ni o ba lejo nu o gaga bi royin ti mo nka ise salaye won ni alaga macban ni ipinle plateau aladi ibrahim yusuf babayo in lo salaye oro to si se apojuwe isele na gaga bi eleyi ti o bani lokan je po ti o ti edun mo eyan nu kankan leyi to salaye pe se ri awon eyan ti won fi ori lugbade isele alagbara ta nwi yi jaje njeje won ni won bo lati bi ise nse won ati owo nse won to se ri pe won se lona to ba ofin mu se eyan wa tun mo sise lona to bofin mu ko si to kan saru bi olorun mo gba wa o o wa ke si ile ise eleto abo olopa awon otelemuye awon safe haven ati gbogbo awon eleto abo toro kan patapata ko edakun e jigiri siru sele e si wa die ke si daju pe gbogbo awon ti won ba lebo leru ni ajo lamba ni waju ofin le wa nigeria o
0: ajo eso oju popo ni ipinle ti plateau ni a tin fidi isele gbanko gbe kan mole isele tan si fin mole yi mu emi eyan bi ogun niye o mo lo koda awon oko bi melo kan se aforigba ninu isele yi laju ona ti amasi awon kibo si ilu jos ni ipinle plateau gege bi eni ti je okan pataki ni eka ti won ti ma dani leko lori irinna oju popo si ogbeni osondo hairi lo sipaye oro nu atijade to fi sode nilu abuja won ri salaye wi pe isele na o waye ni ketiti eyan ba koja sub waterfall ngba ti o si ma wi pe ijanu oko yi sonu elo bi to fi nduso to duso si duso to duso si ko to bi isele gbankogbi to sele yi gan ni pato koda on fi idi isele yi eyan ti o wa ninu isele yi gangan oni eyan 25 lo wa lori isele yi ngba ti won ni okun 23 obin 2 pere ini nbe nbe ama o si isele na won so di mima wi pe eyan 5 eleyi ti won kokon fi die mole according to eyan 5 ta kokon ri okun 3 obinrin 2 ini a fi ara pa pupo pupo ninu isele yi to si pada je pe awon eyan to je bi 20 to ku yi emi pada bo ni enu won emi be ni bo ni enu won ninu isele gbanko gbi to sele na ngba ti o ma wa fesi si isele yi eni ti se ko ma sha ni fun ajo ti FRC iyan ajo isoju popo malam sheu muhammad ha o banu je po lori isele yi oni emi to sonu yi po be si ni isele ti oye o ma waye lawujo wa niru isele yi isele yi bani ni okan je popo o wa lo asiko na lati ranse ibanikedun si akata idile awon eyan to padanu emi won yi ara ore ati ojulumo o se ladua wi pe ko ba oke ko ba ni te won si afefe re awon to si farapa nko ko tete fun won lokun ati agbara ka won na o pada sori ese won kan le raye dupe feledumari wi pe emi ti won o bo o be si ni won o fi yo awon ti emi bo lenu won amalowo yi se igba iwadi nte si waju si lori isele gbanko gbe to sele yi lati le fi di e mole ni pato yala se break na ni o so sele no ko to di pe o bere si ni du so si kisele gbanko gbe na to waye ko lo nko ma so ni
1: ami o eh eyin ara ile e mo gbagbe o pa so fun yin pe angeli ti npere o ti wa leti odo be sida o lori facebook splash fm 105.5 ibadan me ba ti share e drop comment e mo like e si share daada eyan meji to ba share daada ti sugar ba ja abo card fun pe to ba ti pari opoyemi alesin loye ari yin be duore suleiman kalidi fun mi layo akinwe komi eyin abdulji Mutala, I want to repay, hey, Mr. W. I'm enjoying you, Awusa. I'm watching you live from Zaria City, Nigeria. Always with you every Saturday. Hey, Wonani, Salama alaikum, Baba. Yo wa. Wonani, Ani, Kayeba, Awusa, Walai, Ba, Awusa.
2: Mekache?
1: Mekache, Wonako?
2: Mekache?
1: Akoye kache, Walai.
2: Kaikana, the house, Ani? Kaji house?
1: Oya.
2: Kaji house, Ani?
1: I'm going to go to the house.
0: Ele
1: desi
0: wona
1: awoki ni ani dawo oya o iroyin eleyi ti mo tun sare mu ninu iwe iroyin the nation to jade fun ti aro yi ini salaye oro wi pe o mo wa lagbara bayi o olomo sanu eni eyan meta ini won pe won kan saru ti an farase se yan yan na nibi ipade egbe oselu PDP to waye ni ilu Kalaba gaga bi iroyin ti mo nka ise salaye won pe Kalaba ni apa Gusu ipinle Rivers ni apa Gusu ipinle Cross Rivers ni pe ipade na ti waye ninu e je pe awon oko ti pe awon oloselu ohun tun lo nse ni tun ba opolopo re je nigbati awon agbebon kan jangbon ti won de chance ayede sina ba bole to di tako ni pariwo eni duro won ni kini ohun afi bi igbati nkan ba dabi o le ku ija ore won pe nibi ipade oloselu ni gobe ti sele nobody bo lo ya mi en ti o sare gboju window bo de pe en ti won sare ju lati ori oru le pe ah ogbeni wa en duo gbe won ni kini ohun mo lagbara po gege bi atejade to bode latodo akowe ipolongo fun egbo selu PDP ni ipele Cross Rivers omo ba Mike Ojisi lo da la yoro wi pe se ri awon agbagbe egbo oselu awon o ni awon se eyin irin ajo lati gba moran oselu te npe ni consultation tour won ni bi kini ohun la won se lo in la won ba ri ti awon eru ku kan jangbon omo wobe ni won ba da opo awon lona lo di gbas gbos giriri ko awon kokoro ro pe ah won da awon lona ni bi ti awon tin lo lori irin ajo awon pe ah e mo ma se ru e mo o eyin se ru e ko mo hun ni o won ni yin la won kokoro ro pe iyin o ti tan won ni gba ta tun de bi ipade lo tun di gbas gbos won ah e ko lu wa lodu ona e to kolu wa ni bi ipade se pa wa ni won ni oro yi o mo ni agbara po won ni eni ti se alukoro egbe PDP o wa nke si awon eleto abopo e dapo e momosun eyin tori pe bi ilu ba tori agbabaje a mo wa wu won ni o oro eto abo yi o ti bere si ni koni lominu bo lati mo se pade oloselu ta won togi omo wa koluwa o mo wa lagbara o won wa nke si awon eleto abopo e dapo e ba wa se wa di oro yi o gbogbo awon kan jangbon ti ba je bi esun e foju won wi na ofin ke si je ken jo ba ni waju ofin bo ti du ati bo ti ye o kowe si en ti se alakoso le ise olopa wi pe da commissioner of police egbe igbese ke si wadi oro yi de gbogbo ofin di koko e bo lati ma se pade tawon mo eru ku omo wa ko lu wa nbe o je en to ku die ka to a si ni foju re wo e lo ri gba balance e ninu iwe royin the nation to jade fun ti aro yi oju iwe keje de logoji pe 38 in leti ba o
0: Okay, ìṣẹ̀lẹ̀ ilé ìtọ́ ṣẹlẹ̀ yìí aláǹfààní àti rí gẹ́gẹ́ bá a ti ṣe gbà á. Wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí kan ti bọ́ báyìí. Kọ́dà àwọn èèyàn tó tóbi méje níye òun náà ni wọ́n ti fi ara pa. Lẹ́yìn tí àwọn agbébọn kan tẹ́nikẹ́ni ò lè sọ ibi tí wọ́n ti dédé lalẹ̀ hùwà gàràgà. Tí wọ́n ṣínà ìbọn bọlẹ̀ fún ọkọ̀ èrò kan ní ibi tí wọ́n ń pè ní Bùkùrù Total Roundabout. Ti n bẹ ni gúúsù ìjọba ìbílẹ̀ ti Jos ní ìpínlẹ̀ ti Plateau nìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Nígbà tí wọ́n máa wí ọkọ̀ yìí tó kó àwọn òǹtajà bíi ogún níye tí wọ́n ń bọ̀ láti ibi tí wọ́n ti ta adìẹ Kara Livestock Market ní ti n bẹ ní Bùkùrù tí wọ́n sì ń lọ sí abúlé kan tí wọ́n ń pè ní Rafimbona Village. Ìyẹn ò ní ìjọba ìbílẹ̀ ti Basa ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹnìkan tó mọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò tí wọ́n ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí tó fi múlẹ̀ ó ń ṣàlàyé fún akọ̀ròyìn ìwé ìròyìn ti Daily Post gẹ́gẹ́ bí ó ti ń ṣe àlàyé ẹ̀ wípé wọ́n kọlu àwọn arìnrìn-àjò yìí lásìkò tí wọ́n ṣínà ìbọn bọlẹ̀ fún wọn yìí kódà èèyàn ò lè sọ ibi tí wọ́n ti dédé lalẹ̀ wò ni wọ́n sì tọpasẹ̀ wọn débi tí ìṣẹ̀lẹ̀ yìí gangan tó ti ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ wípé kò sí bí wọ́n ti ṣe fẹ́ ṣe láàyè yìí wọ́n sàtẹ̀ díẹ̀ kó tó di wípé wọ́n mọ̀ lọ wọ́n gbìyànjú nígbà wọ́n mọ̀ sọ̀rọ̀ látàrí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ti ṣẹlẹ̀ yìí wọ́n ní bó ti ẹ̀ jẹ́ wípé ṣáájú ìgbà yìí òun náà ni a ti kọ́kọ́ kéde kí ó lẹ́gbẹ́lé láwọn àsìkò kan sí àsìkò kan látàrí ètò ààbò eléyìí tí ó di fíagan fíagan ẹni tí ṣe alága wọn fún ikọ̀ ti Mayati Alakatu Breeders Association Macban ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún ìyẹn ti Plateau Ibrahim Yusuf Babayo òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ nínú àtẹ̀jáde tí ó padà jáde gẹ́gẹ́ bí òun náà ti ṣe wí wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ sí yìí òun náà ní àmàrí tí wọ́n jẹ́ ẹ̀yà Fulani ẹ̀yà Hausa tí wọ́n jẹ́ òǹtajà tí wọ́n ń bọ̀ láti ibi tí wọ́n ti tẹran tadìyẹ ta màálù ní Kara ní ìpínlẹ̀ ọ̀hún àmọ́ o bàbá yóò ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tó burúkú jù jáì tí ò sì yẹ kó máa ṣẹlẹ̀ nírú àwùjọ ọmọnìyàn tí à ń pè ní Nàìjíríà èyí tí a wà yìí kọ́ lọ́hún kọ́ máa ṣọ́ ni ó sì máa fi ààbò tó nípa jẹ̀wéré lọ́kọ́ máa fi bò wá gbogbo gbà.
1: Àmì o, ó yá o, mo gbéra pápápá mi ò labọ́dì mọ́lẹ̀, mo balẹ̀ bàgẹ̀ sínú ìwé ìròyìn Vangard tó jáde fún ti àárọ̀ yìí lẹ́yìn tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ó túmọ̀ sí pé ó ti ń sojú sára bọ̀ díẹ̀díẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ni wọ́n ṣàlàyé wípé àwọn ti ṣe àwárí ibi tí wọ́n kó àwọn ọmọ bíi 19 tí wọ́n pé wọ́n fẹ́ lọ rèé ṣe ìsìn rúùlù àgùnbágirọ̀ tí wọ́n pé ṣùgbọ́n àwọn ajínigbé tí wọ́n jí wọn gbé ní ìpínlẹ̀ Imo wọ́n làwọn ti mọ ibi tí wọ́n kó wọn sí o. Àwọn ti rí inú igbó ibi tí wọ́n kó àwọn ọmọ yìí sí wọ́n ní ṣùgbọ́n omi inú ń kọ wá o Àyíndé Ọlọ́ládé wọn lóminú ti ń kọ àwọn ni pé àwọn ò fẹ́ lọ rèé sí gàba wọn nínú ibi tí wọ́n kó àwọn ọmọ yìí sí torí wípé àwọn nǹkan abúgbàmù amúbíiná tó lóró búkúbúkú tẹ́lẹ̀ bó ń pè ní Improved Explosive Devices IEDs wọ́n ní wọ́n ti rí mọ́ ọ̀pọ̀lọpọ̀ agbègbè ibi tí wọ́n kó àwọn ọmọ sí pé tí wọ́n bá fi lè wọbẹ̀ pẹ̀lú gbogbo tòrótòrótòrótòrò báwọn elétò ààbò ṣe mọ́ sí gàba àbí kan wọ́n ló ṣeé ṣe kí nǹkan ọmọdúgbàgbà àgbààgbà gbólógbóló wọ́n láwọn ò sì fẹ́ kírú eléyìí ọ́ ṣẹlẹ̀ ń làwọn fi ń wò wípé ẹ̀mọ́ ìtì ìjà wọbẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn ti mọ ibi tí wọ́n kú wọn sí o. Ẹni tí í ṣe alákòóso iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Audu Bosso ni ló ṣàlàyé ọ̀rọ̀ yìí o lásìkò ìgbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì ń fún wa ní àfihàn ibi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ náà. Bosso ni ló ṣàlàyé wípé àwọn elétò ààbò wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ àwọn kanadẹ́gbọ̀n ọ̀hún dẹnu gbó ibi tí wọ́n kó àwọn ọmọ náà sí. Lẹ́yìn ìgbà náà àwọn tún wá lo kinní ẹ̀rọ tí máa ń fò lójú òfurufú tí wọ́n ń pè ní drone lati fi ale to pinpin pe ibo gangan bi iruke baba raba o ya lo re wo wa ibo gangan ni kan mo isi won ni kini ohun o si fun ni aridaju be pe aha oluwa mi ise teran mo ti je o drone ni send signal be sawon ti an control re pe ohun ti mo bi ti won kun si o si safihan re fun ti ri to yo so nde lodu opun fa won pe aha ati mo bi won kun si won ni sugbon pelu gbogbo awon nkan to je ohun abugbamo to loro buku buku yi tan ba fi le wo be ta won si gaba ah olorun mo de kiki ni ohun leyin in lo fa ti awon fi ni suru die die ta won o fi ti ife si gaba won won ni sugbon ngba ti awon oba si gaba tori pe gbogbo awon ko ti awon ko wo be yo lagbara po awon irinse to loro buku buku awon oko te ko wi ati awon oko ti awon omo ologun le ko sinu e to te pe ti ba doju mo ko won ibo ni wole won ni gbogbo eyin la won o gbe wole nigba ti en ba fe wo be awon o si de be toro toro toro toro ni won ni sugbon ni bayi teyin obi ke lo fokan bale awon ti mo bi ti en ko awon omo na si o won wa ni te ba na ti te ba gbagbe e ran ti wi pe awon omo yi ni won gbera irin ajo lati ile ibadan ti solulu ipinle oyo pelu erongba wi pe awon lo si ibudo lani loye fun awon ti en fe se agunbagiro won ni ti won si nlo si ipinle abia won lo si ipinle abia ati akwa ibom won ni sugbon ni ipinle imo ini e pe won ti dabu oko won oko meji ti e pe won gbe lo won dabu e won si ji won gbe ni oweri ni opopona oweri si onita oweri onita rodu ni bi kan ti won pe ni umu onu aha ni ipinle imo lojobo thursday won gbo sugbon lowo lowo bayi awon ti monu gbo obi ti en kun won si o e mo gbo lagbare gbogbo e nigbati eyin awon eleto aba to fun wa ni afin toni mi sugbon lowo lowo bayi bi ti nkan de duro ni pe awon ti monu gbo obi ti en kun won si o sugbon won o ti le wo be tori awon nkan ti ti ri mo be ko lo sanu e ni o
0: yo kuku se se fun wa lagbara lowo olohun
1: ami o
0: ari won gba layo atalafia lai ni farapa
1: olohun to se ta won mo rire yo se leyin na
0: lagbara olohun ami ko ti e ni to ba hun abi
1: be ni ko ni to ba hun ko ni to be lagbara olohun lagbara olohun.

0: ó ti bí àṣẹ alágbára. Wọ́n ní kọmíṣánà fún iléeṣẹ́ ọlọ́pàá ìyọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Zungura ló ti pa àṣẹ ìgbékalẹ̀ ìgbìmọ̀ kan eléyìí tí ó ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ètò ààbò wípé bó bá jẹ́nu olè làwọn ẹni bí ọ̀bàyéjẹ́ tí pọn mọ́ re léèwẹ̀ yálà wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní bá há sí ni wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi wọn bí ìgbà tí èèyàn bá fi òkété inú sà kí wọ́n máa fi wọn jáde ní tìbútòrò ìlú Òṣogbo wọ́n léyìí bí ìṣẹ̀lẹ̀ tó padà wáyé ní olúlu tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ṣe Òṣogbo látàrí ìṣẹ̀lẹ̀ alágbára tí ó ṣẹlẹ̀ níbẹ̀ àṣẹ alágbára tó wáyé yìí tí wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan wọ́n mọ̀ yìnbọn mọ ẹnìkan o tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí òjò ikú kódà Razaki Wahabu iná pe orúkọ rẹ̀ afurasí kan tí òun jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní agbègbè Arówómọlé area nílùú Òṣogbo lọ́jọ́ ìsinmi Sunday tó lọ wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó bí fíagan pákáleke ìkáyà sókè ní àyíká àti àyídàbí tí ìṣẹ̀lẹ̀ gbankọgbè yìí tó ti ṣẹlẹ̀ láti pasẹ̀ ìlànà ìgbẹ̀san ẹ̀kan wa lẹ́yìn àwa náà kan yín lẹ́yìn lọ́ọ̀kan eléyìí tó wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí fọnrán tó bẹ̀rẹ̀ sí ní di tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wò káàkiri àwọn orí àti ayélujára gbogbo ṣàpèjúwe ó sì ṣe àfihàn Wahabu tó pọn tí ó wà nínú pọn ẹ̀jẹ̀ eléyìí tí wọ́n gbé ní agbègbè náà ṣùgbọ́n ẹ̀pá ò padà bóró torí wípé ó fi ara pa púpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní ìbọn tí wọ́n yìí mọ́ Wahabu yìí láti pasẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ gbankọgbì eléyìí tí ó padà wáyé ṣùgbọ́n ìgbà tí ó máa fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí tí ó máa fi múlẹ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun Abiodun Ọ̀jẹ̀lábí òun náà ṣe àlàyé látàrí èyí tó tó ìwé ìròyìn ti punch lagma punch metro lọ́wọ́ nílùú Òṣogbo lọ́jọ́ ìsinmi Sunday ó ṣàlàyé wípé àwọn ti dáhùn sí ìṣẹ̀lẹ̀ gbankọgbì tó ṣẹlẹ̀ yìí àmọ́ onítọ̀hún ó ń dáhùn sí ìtọ́jú lọ́wọ́ o ní ilé ìwòsàn kan tí wọn ò tí ì lè sọ wọn ò sì fẹ́ dá orúkọ rẹ̀ àmọ́ ó ti ń dáhùn sí ìtọ́jú eléyìí tí wọ́n ń fún lọ́wọ́lọ́wọ́ ní ilé ìwòsàn tí wọn ò dárúkọ ó bí gbankọgbì o àmọ́ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kọmíṣánà fún iléeṣẹ́ ọlọ́pàá ti wá pa àṣẹ báyìí ó ní ìtọ́ tí mo túlọ̀ yìí ò gbọ́dọ̀ gbẹ́ ẹyìn kọ̀ yìí ẹ gbìyànjú ẹ wá gbogbo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ibi yóò wù tí wọ́n bá farapamọ́ sí tí wọ́n sá sí ẹ fi wọn bí ìgbà tí èèyàn bá fi òkété inú sà kí wọ́n fi wọn jáde ńbẹ̀ kí wọ́n sì di mímú kọ́ òfin kó ba oníkálukú wọn.
1: Tó ìròyìn eléyìí ló ta táyà wọlé látinú ìwé ìròyìn The Nation tó wà lọ́wọ́ mi fún ti àárọ̀ yìí ní ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ di èdè ògbélẹ̀yọ̀ láàrin àwọn gúrú màrájì àti ìjọ ọlọ́run kan nígbàdàn bára wọn fà wípé àláwàlà nílẹ̀ṣẹ́ àlẹ́yìn kẹni wọn pé ọ̀rọ̀ ti di ta ló wà nílẹ̀ báyìí láàrin àwọn méjèèjì wọn pé èékalẹ̀ ọ̀hún ìní ń bẹ ní ojú òpópónà ìbàdàn sí ìpínlẹ̀ èkó lagos ìbàdàn expressway wọn ní láàrin olùdásílẹ̀ ìjọ kan tí wọn pè ní faith and miracle international church fmic lábẹ́ṣẹ́ ìránṣẹ́ olùṣọ́àgùtàn jf david àti olórí ìjọ ẹlẹ́sìn kan tí wọn pè ní one love family ìyún ni satguru maharaji wọn pé ọ̀rọ̀ láàrin pastor jf david àti satguru maharaji ọ̀rọ̀ ọ̀hún ó mọ̀ ti di gbàs gbòs torí pé ń ṣe ní àwọn méjèèjì ní ẹjọ́ bára wọn fà pé aláwàlà nílẹ̀ṣẹ́ àwọn gúrú ní mọ́pàwàlà nílẹ̀ àwọn pásítọ̀ ní aláwàlà nílẹ̀ṣẹ́
0: táwa ló wà nílẹ̀ báyìí
1: ẹnìkan ń porúkọ jésù àwọn kan ń pèsè kèsèké búlà sí wọn pé tí mo fi kọ kókó ìròyìn lẹ́ẹ̀kan nu wọn pé ìròyìn tí mò ń kà yìí ìní ṣàlàyé ọ̀rọ̀ wípé nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú ìbàdàn pásítọ̀ david ni ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí àwọn ọmọ ìjọ àwọn ni wọ́n mọ̀ kọlù wọn lẹ́yìn ìgbà tí wọ́n parí ìsọjí alágbára kan tí wọ́n pè ní kùrúsẹ́ẹ̀dì lábẹ́ àkòrí gbígba ẹnu lóró processing the gate won ni crusade ti awon se nu ti awon pe akori e ni gbigba enu loro won ni se ni awon kan jagbon kan ti an ni awon furasi bi awon omo eyin ti an je bi omo eyin guru maharaji won ni se ni lo igbe atagbona atagbona ni ebe si ni fi kolu awon pe ah ki la de won ni awon eyan won ni e ba di ti an gbe won lo di ile ewosan wi pe ah atagbona na won le pa cho ti la tan pe member church wa after crusade yen won ni oro mo di gbas gbos laarin awon omo jo pastor David ati awon sadguru maharaji agalase won pe awon pastor David won ni ah se ri le ti an soro re a mo ni iwe ti an fi se fun a pe teyan bara le ti won o se iwe fun yan ti won pe ni deed of conveyance won ni koda gan a tun ni iwe ri pe eyin le ni le looto certificate of occupancy won ni gbogbo ele ila ni to fi die mule pa wa la ni le ninu oro ti e sadguru maharaji o ni eyin mo dan lohun eyin mo dan pastor lohun bi won se mo mu lenu o ni mo dan lohun o ke se ni eni le o se ri le te ibi mi mo ni only land ni npe bi ebeyin ba si se po nlo ni le eyan parkwell ni e parkwell e pale ara mo won ni gba ti awon mo awon ti so fun pe excuse sir ara bo le yin te pe fe se crusade ten to speaker se bi je bi le yin ni ibi mo ni bi o e karu yin ko nbe won lawon eyan won ti lo re so fun awon mo ijo pastor won ni ba be si ni ko lu awon eyan won ni ba be si ni gbian pe be si be si ni arrest won ni pe ah e se mo arrest wa so fun yin pe trespass e dori le guru maharaji ti e se le yin ta pe ni only land eyin wa pe fe mo se crusade nbe a ti so mi pe ke mo se crusade e wa ni mo mo ko a e wa gba wa e gbo ta ni o pari ija laarin pastor David JF David ati sadguru maharaji o e lo ri gba balance ninu iwe iroyin the nation to jade loni oju ewe kejidinlogoji leti ba peter 38
0: oluwa ma loni le ati ekun re
1: aye ati awon to tedo sinu e
0: ah kilo je eyin omo
1: kabiyesi atagbona atagbona
0: ori ti mo sele kan
1: kabiyesi ni dubare
0: ma ja atagbona fun
1: ani dabu
0: ni han le mo
1: oga
0: se ti wa yanju e
1: iwo lo ba yanju e won ma won kaja bo lodo e
0: temibo
1: e ma kaja bo lodo ani ikaye won kaja bo lodo e
0: aya o eje wo sele kan ti o pada di bankogbe isada oni ja ba won sirin lojo ti ebi ba npale ani sile o ojo to na o ba mu je surusuru ijeja oni ja ba won rin lona ai ati ma lo ati bo wa iseda o mo ba wa pa mo o won ti so di mimo bayi wi pe yo nka awon eyan ti emi ti pada bo lenu won lati pase oko oju omi kan to danu ni odo ti buruku ni ijoba bile buruku ni ipile benue won ni o ti di merin bayi latari isele gbankogbe to sele na ninu won na lati ri oluso agutan Catholic priest ti won pe oko won ni Father Reverend Moses Toa gege bi ajo ton down si isele pajawiri iyan oni ipile ti Benue iyan Benue State Emergency Management Agency ngba won ma wi lojo isimi Sunday yi won ni awon eyan ti isele na tori won to waye won se die ama merin ninu won lemi ti bo lenu won bayi leyi ti won ti lanfani ati ri ama o awon eyan mesan won se n wa won lowo lowo bayi ti won o ti ri won won ireje won iromira won eni ti se oludari to ni se pelu ubara lu soro ni ajo ti sema tema aga o si paye oro yi o nibi to ti bere sini tenuboro lori isele gbankogbe to sele na aga salaye wipe awon tete down si isele yi to waye o lojo Saturday nibi ti awon eyan to le ni bi igba niye koda ninu won na lati ri awon omo egbe ti Okada Riders Association to fi ma awon eyan mi ti o je ero ti won be ninu isele yi won lo lori omi won lo lori omi won lo lori omi sa dede ini oko oju omi to gbe won yi lo yibiri yibiri to yibiri bayi o di wa o da won o si inu odo inu odo to si da won si yi ngba won ma se alaye bo bayi lori isele gbankogbe to sele na nigba ti won si nwa awon eyan to je bi mesan ni yi ha won ni be yan ba mo oruko ti omi je ki kan ludo sugbon ngba toko wa danu bayi nko
1: kolo mo fi so so
0: ko so wa o
1: oya o iroyin eleyi to lepo bi di on beji ni mori lati no iwe iroyin Daily Post to jade foto ni akoko nbe ni salaye wipe ile ise olopa ni ipele Osun ini ati fidi amule wipe owo awon tete awon afurasi kan o ti pe won lowo ninu pipa Olalekan Oyeyemi ti opolopo eyan mo si Emia won pe Emia in lo je oluku gomina ipele Osun Ademola Adeleke won pe Oyeyemi Emia ini pe won pa ni ibudoko mefia tin be ni ile fe ni igba ti won pe won se ipade to ni se pelu egbe akodu lojo Sunday ojo 13 osu kesan odun ta wa yi Sunday September 13 won ni ipade ohun tin lo da lori bi o se nsoro lori wipe eduwo na o jo npe ijoba ipinle Osun won ti fe se atunse si awon ti o mo se amojuto budoko ti pe ayipada kekeke fe waye lori leadership structure park management system ni ipinle Osun won loro yi ni won pe won zo nbe

0: Kamọ Sunate, ògbóǹtarìgì oògùn ibà fún gbogbo ọjọ́ orí, Genit Pharmaceuticals Limited ló ń ṣalágbàtà ẹ̀. Tí kò bá sí ìyípadà lẹ́yìn ọjọ́ mẹ́ta, jọ̀wọ́ lọ rí dókítà rẹ kó o sì ka ìwé pélébé inú rẹ̀.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tọ́ ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bá ra data.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more.

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Baa mi, ẹ fún mi ní fóònù yín kí n kọ́ yín bí wọ́n ṣe ń lo OPAY.
4: Ìwọ fẹ́ kọ́ mi?
3: Bẹ́ẹ̀ ni o, ọya, ẹ ṣí Play Store.
4: Ọjọ́ ti pẹ́ látọdún àkọ́kọ́ ni mo ti wà ń bẹ̀.
3: Ìyẹn nípa ẹ ti ní tẹ́lẹ̀.
4: Ẹ ṣé o rò pé wọ̀ nìkan lò gbóǹtarìgì inú ẹ̀rọ ìgbàlódé ni?
5: Ọmọ tó ti ń lò láti ìgbà tó ti wọlé ìwé gíga.
3: Ìyẹn ni pé mi ni mo ṣẹ̀bẹ̀rẹ̀ sí lò nínú ilé yìí.
4: Òye yẹn ṣẹ̀ṣẹ̀ yé ọ ni.
6: Ọdún mẹ́jọ OPAY, ó dàbí ìtẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lò ó pẹ̀lú ìgbìyànjú, ìfọkàntán àti ìdúróṣinṣin. Ọdún mẹ́jọ OPAY.
7: OPAY is okay.
8: Ọjọ́ iwájú pé ọ́ pẹ̀lú West Midlands Open University, ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, bó yóò ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ ní àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà, wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
9: Hey, hey, hey, hey.

0: nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before na use am. If the symptoms no come out after 3 days, I beg go see your doctor or physician.
4: Your Nescafe is not just a drink, it's your

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gọ̀ ọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹgbẹ́ wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá-tù-bá. Léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dòdì ní ògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣo ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.

0: traditional institution tó bá ṣe òṣèlú a máa bú àwọn náà ní o bẹ́ẹ̀ ni tí wọ́n bá lè cross sí di òṣèlú a bú wọn o.
1: Àtọ́kọ̀ mọ̀ dé.
2: Àtọ́kọ̀ mọ̀ dé.
3: Bàbá olóore ìlú.
1: Ẹ jẹ́ kálukú ojúwe impact tẹ́tí ní rárá masses. Enough of this ìjọba òkè wà lẹ́yìn ẹnìkan, wọ́n ti sì jọba òkè. Enough of this ìkúbẹ́sì wà lẹ́yìn ẹnìkan, wọ́n ti sì meaning of that. It's like we are depriving the masses to choose the person of their hearts.
4: Àtọ́kọ̀ mọ̀ dé.
2: Àtọ́kọ̀ mọ̀ dé.

0: kiwa gwe yama na joria o eyi yama na joria se dadale wa akinyi ayinla wo akudede asiko yi akojo wara ninu osu wara te ba gbo ti o ba so wipe oruko omo lo ru omo ninu osu wara ta wa yi o fira ehan wipe ohun ro wara o wara ojo ekabo sori eto eyin eto wa baba olore ilu pelu your one and only senator kako alaya lole gbele nla one aka senator Cax kọlọkọlọ tó ń gbádìí ò sanra bí igun erin ńlá ló kó agbẹ́ntàká bàbá lẹ́kún bàbá ta ló máa fọkọ́ péré o
1: boom èsì
0: kò ságbẹ̀ tó lè wọn sẹ̀lẹ́sẹ̀ rìn a tún ti dúró gẹ́gẹ́ bí ìṣe wa o ẹ̀yin ni tiwa àwa náà kẹ̀ ní tiyín kò burúkú bàjẹ́ ní ṣaláàdùn kò ní bàjẹ́ fún wa. Kọmíṣọ́nà Bẹ́ńbí Ọ̀rọ̀ náà wà ń kalẹ̀.
1: Akinyin.
0: AKA Kọmíṣọ́nà Bẹ́ńbí Ọ̀rọ̀.
1: Akinyin dada.
0: Àwọn kan ti ẹ̀ máa ń béèrè ẹ wá dà. Kọmíṣọ́nà Bẹ́ńbí Ọ̀rọ̀ kan máa ń lásìkò yìí. Iṣẹ́ ẹ̀ ló gbòde.
1: Ó gbomi kan.
0: Torí pé tí kì í bá ṣe páwa náà ní láti yọ ayọ̀dú lórí ètò lálẹ́ ni. Àbájọ máa rìnrìn àrìn dòru yẹn ni.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ṣùgbọ́n àwọn ọjọ́ míì tí ẹ kì í rí wa yẹn. Kásùn òtẹ́ẹ̀lì ìbí
1: àjọ máa ń rìn ni.
0: Àjọ ń rìn ni.
1: Àti dòpó náà.
0: Àti dòpó náà. Bẹ́ẹ̀ ni o pentagon là wa o.
1: A pentagon.
0: Bí ká òtẹ́ẹ̀lì níbí àwọn ẹlẹ́lẹ̀ lọ́la. Ìgbà míì tó wó òtẹ́ẹ̀lì ò bá ṣàfẹ́ yọ àṣà ọ̀dọ̀ àwọn ọmọ tí ọlọ́run kọ mọ́ wa tó kọ wa mọ́ tí wọ́n ń ṣàánú wa tó ń gbóúnjẹ sí wa lẹ́nu.
1: Àwọn ọmọ dáadáa.
0: Àwọn ọmọ dáadáa. Àwọn ọmọ tí wọ́n daṣọ bò wá nínú òtútù tí wọ́n ń gbé orí wa lé àwọn ìrọ̀rí. Àwọn olérò-kérò sí wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ pé irú ìrọ̀rí wo kó kan yín. Ìrọ̀rí ni ìrọ̀rí ń jẹ́ ẹni abẹ lọ́wọ́. Sọ́rí, gbogbo yẹn kì ní yẹn ti ń dapọ̀ mọ́ra wọn ṣá.
1: Ó kọjá bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì já.
0: Ó já pọ̀. Torí náà, iṣẹ́ ìlú ni o. Àwọn yìí là ń sá kálá fi sọ pé jẹ́ ká gbá tẹ́ ẹ̀ bá ti jẹ́ gbádùn. Ẹyin náà
1: ẹ̀ lè gbádùn wa.
0: Bá ti fi wá lọ́rùn sílẹ̀. Ẹni ò lè ní sinmi. Èpè kọ́ o.
1: Bó ṣe rí nìyẹn.
0: Àdẹ̀dẹ́rù bẹnikẹ́ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Now.
1: Garbage in is garbage out.
0: Gbàsókè ni gbàsókọ̀.
1: Bẹ́ẹ̀ni o, òun tún ni gbà síbẹ̀.
0: Òun tún ni gbà síbẹ̀. Bọ̀ òun kọ́ ni tọ̀ síbẹ̀. Lẹ́nu ọjọ́ mélòó yìí tí wọ́n lìdà tí wọ́n lọ fún ìsinmi. Èmi ò mọ ìṣòro àwọn ọmọ náà jòríà. Pẹpẹsẹ o. Ṣé ó yẹ kó lọ sí ilẹ̀ òkèrè lọ gba ìsinmi? Alálẹ̀ odò ni Bádẹ̀kẹ̀ ti lọ gba ìsinmi náà. Kí ló wà ń bẹ̀? Kéèyàn wo pé lẹ́yìn iṣẹ́. Ẹ bèrè lọ́wọ́ Pàṣúmà náà. Ó náà sọ náà. Pé after working kí ló kàn.
1: Ìgbádùn ló kù tá máa jẹ.
0: Àwọn kan tún wá sọ pé wípé my leader kò ti ẹ̀ wà sensitive. Ó dé tá ẹ̀ dé. Ó wá ń sọ wípé I enjoyed myself.
1: Nírọ̀ kó má tún sọ wá tún ló ń parọ́.
0: Wá tún ló ń parọ́. Ṣé tó bá sọ pé in fact ìlú le o. Ṣé bí wọ́n ti wulẹ̀ ń tọ́nà wípé àwọn ibẹ̀ yẹn náà. Nǹkan ò rọgbọ
1: bẹ́ẹ̀
0: kò sí pàdísè kankan bìkọ́. Ẹni ẹ kẹ̀ẹ̀tì ẹ̀ lọ́nà. Kẹ̀ẹ̀tì ẹ̀ lọ́nà kò sí nǹkan tó fi ń ṣe èèyàn. yan sen o tun so pe o gbadun e tun binu ori
1: abi
0: e wa mu filake e fin de badi
1: asi bi ke jo gbadun ke na o le gbadun
0: te ba wa ji o gbadun ba wo go le yin na ke le je fe gbadun re ele yo suru ku mo ya yo se gbe leyin eni ko wa
1: bi pe o do do ba
0: ti fala gana loko adara won na ni won ma roko si ra o
1: oro to ba ti wa latori idodo bayi idodo
0: idodo oro ni se de mo pe ta ba ka won soke idodo ni daji ara
1: be ni
0: tori na awa mo nta nso o de yi eyin na mi ki ni ti kiki ola won ti e ni je ke eyan ti soro ju ti won ti ma pe
1: wole
0: o ya o aboru boye baba nje ope ni o gbodo fun
1: amen
0: o
2: o mi sala ben bi oro
1: mo gentle o
2: bi o ba ti senator de oju re o wa le
0: itumo
1: ibi re ni
2: ile ajofe ngba ajofe ba ku lori ipo oju yin ojo wa le oluwa segun afola
0: yan ba gerun le baba oju a wa le
1: abi o di dandan abi to ba boju la ro kutukutu
2: my senator kaku
0: baba nje ope ni o gbodo fun
2: baba
0: awa ni
2: e si baba ba soro
0: ki lo se
2: e si so bi bata gbe nta awon omo Nigeria lese
0: won
2: tete mojuto
0: e fori pa
2: ori npa ti na afen ti o ba se lorun loku ina ti ja o olorun wa je omo ri be lo to ba
1: e ku wa latewo
2: e wa baba soro npo ori epo ina ati gbogbo nje to won yi ti won da kun ti won pa wa gbegbe se lori e orun ti nbe loku yi o ta so gbe ti won da kun gbogbo nkan Ọlọrun fi si won ni kia ni won mo je ti awon ota awon bamu moyo ti mo pe bi npo mo eni ko kan won mo je o fi fun won mo je ti won fi nti o se lati fi wole so mo Nigeria la npo oro epo yi won wo gan da si e ba won ni Dangote Dangote lo ni won mo ko gbo awon senator gbo awon rep won gbo awon governor won gbo awon minister won te lori gbo awon ti won yan ti won si se labe won ti won jodogbon jo eh ni o ba ni ta ba fe ko baje oni ba se ma se oro epo ko se nti okan o oro nje to ma ko se nti okan o lori ko se nti nla tegun nu gbogbo wa
1: eyin
2: si nje eyin yo en na wo bo se wu yin eh eyin te mo ko wo da lapo ara yin te mo ko wo da lapo mekunu na ni e da kun tori Ọlọrun nti wa ba fe ba wa se lori oro epo yi e ba wa moju to e wa wu wa kan e se se bamu bamu moyo e ba se bi nkan me ni kokan se ko wa ti e si kankan nu yin toran ti ti sa re ninu eyin te dari wa lori ile Nigeria te te le munu awon olukan to ko yin lati primary secondary school to bi de bi te de yi ka wa mo ka mo wa ri minister kankan ka mo di commissioner kankan ka mo di governor kankan ka mo di senator kankan ka mo di rep kankan ah e wa se se pe e ti wa dori e ti dori agbara tan bo ba se wi le le se ta mo wa re ni kankan nu eyin oloselu ti o ti e gbonu ti sa re gbon loni ile de oko fun ni o bi moto ni ora ni o ah e si beru Ọlọrun to pe ko si n ta mu waye ko si n ta mu lo pe popolopo ti kaluku da loni adu Ọlọrun
1: mo la yin fi le fun ka mo
2: o ku die ka to e ba wa se lu ko da o ori Ọlọrun gbogbo awon ona te si se ile Yoruba e mo gbagbe ona apata sabe kuta o ti di pampe ku o ti di pampe ku pawo eyan ba jare bi won ba ti wole okan won ba le o ore ele ba wa se ari ati ma rowo gba me o Nigeria da ko ni baje o e ku eto
0: e se adope

0: ẹ ṣe adúpẹ́ o ẹ ta ni ẹ ló ẹ yes hello hello
1: ẹ fún mi lo
0: hello bó ṣe ń wá ló ṣe ń padà ẹyin èèyàn mo mà kí àwọn ilé epo wa gbogbo ẹ mà ṣe
1: a mà dúpẹ́
0: torí àyà mi ti ń já wípé látorí 1-4 ta rí bí ọ̀sẹ̀ mélòó kan tó padà di 1385 wọ́n wá ṣe nǹkan kan tó yà mí lẹ́nu
1: tó jẹ́ ohun àrà
0: bí wọ́n gbogbo wọn ṣe yọ 2020 naira lónìí
1: ẹ́ o àbẹ ẹ̀rọ lọ́hún
0: ó bá di 1365
1: ẹ̀rọ lọ́hún bí
0: irú ọlọ́run ni wọn ò rírí
1: bẹ́ẹ̀ni
0: ẹ ṣe o
1: àdúpẹ́
0: mo sọ kínní fún àwọn èèyàn mo ní ó ṣe é ṣe bóyá lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ méjì ọjọ́ 10 naira ọjọ́ 5 naira
1: yóò mọ wálẹ̀ sí
0: náà tá a bá yọ bẹ́ẹ̀ yọ a máa wálẹ̀ sí
1: kó tó pọ́dún méjì yóò wálẹ̀ tán
0: hello
2: ẹ̀ka àmúlòrè
0: bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn
2: ẹ̀ka ilé
0: o jàre
2: àbúbọ́kẹ̀rẹ̀ bàdìmọ̀
0: oye
2: ẹ̀kì nínà ẹ̀ńdá sílẹ̀ márùn ẹ̀ńdá sílẹ̀ kan nínú orí dádùn ẹ̀ sàkó àyájọ́ àwọn olùkọ́ ní tí ọjọ́ ọ̀nẹ́ ṣẹ̀kọ́ àwọn ọkọ̀ yìí ẹni tẹ́gbẹ́ tálógbé yìí fẹ́lẹ̀
0: tátà lọ
2: ṣé ẹ máa ṣe dáadáa ẹwẹ yìí wò ẹwà àjà oúnjẹ lájà fún yín.
1: Ẹ má gbàgbé láti fà á mo mọ̀ pé má fà á.
0: Àwọn ẹlẹ́nu jáàsì wọ́n á lù
1: ú.
0: Ṣé rí ẹ ti ẹ̀ ṣe eléètẹ̀ sọ yẹn bẹ́ẹ̀ bí gbogbo ìyókù ti ẹ̀ fi gbogbo ara nítumọ̀ níta àwọn olólùkọ́ dé yẹn.

0: yẹ́yẹ́ yín olùkọ́ ni o. Tá a bá dẹ̀ sọ pé ni la máa mú irọ́ ni ó dọ̀là. Tó bá tún dọ̀là kọ̀la ọ̀la kan ìtàn. Torí náà, àṣírí gbogbo ẹ̀ ló ti hàn sí àwa ketekete. Alàgbà Olúwaṣẹ́gun pè láti ọmí àdìwọ̀ alágbẹ̀dẹ. Wọ́n ní ká má purọ́ ká má jalè, iná ń wà. Àwọn kan tún sọ pé òjò tó ń rọ̀ ni. Ṣé bí wọ́n ní omi ló máa ń poró iná? Kí ló dé tójò tó ń rò poró iná tó jẹ́ pé tó fi ń múná tàn ni?
1: Àbí o.
0: Ṣùgbọ́n ọ̀tá ẹni kì í gbòdò ọ̀yà. Ojú èmi àti yín lájọ ṣe oṣù kẹwàá tán. Kọkànlá dé àtán. Iná yẹn dẹ̀ sì tún máa máa tàn. Mo kàn wá fẹ́ rọ̀ yín o. Èyí tẹ́ ẹ bá ti mọ̀ pé ládùúgbò yín, tẹ̀sífọ́mà yín ò lè gbé iná. Ẹ lọ tún ṣe lẹ́rọ̀. Tàbí ohun tá a mú wá bí ìmọ̀ràn ń jọ kínní àná. Àtòpọ̀ olójú mẹ́rìndínlógún.
1: Ó sì dáa pọ̀.
0: Lásìkò tí gbogbo ẹ̀ di olótùtù dé. Ẹ̀yin náà wo ooru wẹ́rẹ́ tá máa jáde látara. Àtòpọ̀ olójú mẹ́rìndínlógún.
1: Tí ò sì nílò paraffin.
0: Epo pupa ni. Báwo làwọn ará elépo ṣe ní Tàlẹ́kù? Hello.
2: Àsìkò olójú mẹ́rìndínlógún.
0: Bẹ́ẹ̀
2: ẹ̀yin ta lọ́dọ̀ yín.
0: Tí yín là ń rò ó, ìyá lábọ́.
1: Ó lè da náà ni, màá mi ní lábọ́.
2: Ajá náà sì, ẹ múra sí.
1: Olódùmarè.
2: Ẹ wá ní yóò sì dá, yóò gbòòrò omi, ṣérù rẹ̀ lẹ́yìn sàn, ibi tẹ́ tẹ̀fẹ̀ bá wa dé náà dá.
0: Ṣé torí pé àyà fọ́tò náà lè wá fún yín?
1: Tó bá jọ náà la lò
2: wá nù. Ẹyin tá a mọ̀ la mọ̀, a ti mọ̀ pé tó ń ṣe gbà olówó lọ́wọ́ ni. Bébí irú alátùpà wa lẹ́yìn wa, ọlọ́run ní jẹ́ ti kọjá bẹ́ẹ̀. Àwa kíkọ ọ̀hún gan-an. Ṣẹ́bà gbé wá bẹ́ẹ̀ gbé sórí Facebook káyẹ̀wò. Ìtọ́lẹ́ mi ọmọ bó ṣe rí mọ́ o. Epo pupa náà tó tó epo pupa ayé ìgbà náà yóò là ń lò ní ìsìn. Epo pupa tí wọ́n fi kọ́ lọ́rìn sí.
1: Ṣé rí pé pọ́ǹtì gan lẹ́yìn gan mú wá un? Táwọn ọmọ wa bá lè mọ ohun tó ń pè látùpà.
0: Kọ́ lè bá
2: rè rè bá wa ṣe dáadáa kò ní bàjẹ́ fún yín.
1: Aṣáwa àgbọn ní pa
2: ohun. Ẹ bá wa ṣe dáadáa. Ẹni wọ́n já múrí kan kúrò ní kò ṣe iye tó wá yẹ kó wà nìyẹn. Àní kí wọ́n jẹ́ kó dínwó dáadáa, àwọn àjá múrí kan ṣé yẹn dínwó mọ́
0: tó ní kó dínwó ọkọ. Ẹ má kanjú, àfẹ́ jẹ́ kẹ́ ẹ kanjú ni.
2: Ẹ ṣe ibi tẹ́yìn bá nìyẹn ni.
0: Ẹun náà là ń dá padà yẹn.
2: Ilé ń dá padà láti epo.
0: Wọ́n fọ̀.
2: Èlò láàrin ra eré tí.
0: Ẹ fi yẹn ní ayé sọ̀rọ̀ àná mọ́ ẹjẹ́ àtẹ̀síwájú owó ní túkíní. Ilẹ̀ fẹ́ fi tú ṣe, ṣẹfẹ́ jẹ tú ó ní.
1: Àbí
0: o. Ṣẹfẹ́ jẹ tú.
1: Àbẹ fẹ́ tú wò.
0: Ó dá o.
1: Ilẹ̀ fẹ́ tú wò.
0: Ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ní gbogbo wà kọ́ làwọn máa yìn wá. Ọdọọdún là ń yin báńgà. Ẹ ṣe àdúpẹ́
1: wọn.
0: Wọ́n ní gbogbo ìgbà kọ́ làwọn máa yìn wá. Àmọ́ tọ́dún bá ń parí, ẹ máa gbọ́ pò. Báńgà àbí ìbọn. Okay, oh, I say, oh.

0: Hello.
1: Hello, Baba Nene Lu.
0: Baba nje o pe ni o gbadọ fọhun.
1: Senta yo ni.
0: Ah. Ile aye na ayo.
2: Ayo ni.
0: 23-24 loro ile aye je.
1: Oluwa seun.
0: A ti dupe.
1: Ezi abodun ile oko mi lati afete.
0: Kara o le o, baba.
2: E ka bo baba.
1: Si nkan ba yato. E je so pe yato. E ma je ka so pe nitori kini kan. Ebi rainy season tele last year. Kò rí báyìí.
0: Inú oṣù kẹjọ ló ti ń tán.
1: Ṣé rí bí nǹkan bá ń yàtọ̀? Béèyàn ò ṣeun à
0: ní. Bó ṣeun. Béèyàn ò ṣeyàn à ní bó ṣeyàn. Àwa náà ní figbá kan bọ̀ kan nú.
1: Bó
0: ti rí nu.
1: Ní
0: sábà bá rẹ̀ lóòrùn. Bàbá jẹ́ bí à ní wí.
2: Ẹ káàbọ̀ káàbọ̀. Ẹ káàbọ̀ káàbọ̀.
1: Tẹ̀rí omi tuntun tó rú lọ jẹ́ kí ẹja tuntun ọbẹ̀ wò. Ní àpẹjẹ tí mo ti ń bá yín sọ̀rọ̀. Iná ti ń tù.
0: Bẹ́ẹ̀ni.
1: Èyí ń ṣe torí pé bóyá torí òdòrò òdòrò rọ̀kọ́. Tẹ̀rí. Ó dàbí pé ẹni sọ ìdílé yìí. Ẹni mọ ojú òkun.
2: Òun ní pabì nírè.
0: Ẹ mojú ajá. Ìwọ́n
1: ní pé lọ máa pabì nírè. Ìyàtọ̀ wà. Ẹ má jẹ́ àparọ́. Bọ́ńtà wà ń sọ fún ìjọba ni pé irú bí bá a ṣe rí yàtọ̀ yìí. Ẹ ṣe á bẹ̀rẹ̀ sí rí láwọn eré àbò míì náà. Ẹ má jẹ́ a máa tanra wa jẹ mọ́. Ẹni kí. Ẹ fẹ́ kérò ó pọ̀ ní fílẹ̀ẹ̀jì nìkan. Ẹ wá ní gbogbo àbórí tó bá gbogbo ẹni bá ti lórúkọ máa fi bẹ̀rẹ̀ kọ́ máa fi bọ̀rẹ̀. Ṣé bẹ́rẹ̀ ó ṣe wá pọ̀ ni?
2: Ngbà ọ nílù onírun.
1: Ngbà tẹ́ ẹ bẹ̀ sí lé àwọn àgbẹ̀ kú òlóko. Tàbí ká ẹ máa gba ransom lọ́wọ́ wọn. Tàbí ká ẹ máa orí ẹ dalẹ̀ ẹ gba ẹ̀sùn abúlé wọn. Ṣé mo ń jẹ́ ṣe wá pọ̀ ni? Kíjọ ìṣe sẹ́yìn ìjọba bóyá ń ṣe last scale farming tàbí nǹkan kan. Ẹ ti ẹ̀ṣẹ́ gbé oúnjẹ fún wa náà. Ṣé oúnjẹ bá kó ní ìṣẹ́?
2: Ṣèṣe pẹ́rẹ́.
1: So ẹgbọ́ ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ mi.
0: Bàbá ń jẹ́.
1: À
0: ń sọ̀rọ̀.
1: Kò sí bí èèyàn mẹ́ta bí wọ́n ṣe lè àrẹ́ǹdì ara wọn kí wọ́n wá dúró méjìléjì irọ́.
0: Kò lè ṣeé ṣe.
1: So gbogbo bí nǹkan gbogbo gbọ́dọ̀ sìmẹ́ǹtì ní ọ̀sẹ̀ yìí wọ́n ní 14,000 àti owó ọ̀kadà.
0: Wọ́n ti ẹ̀ jẹ́ ó pọ̀.
1: Nígbà tí ìjọba ìjọba fẹ́ fi jẹ lọ fi bí òkú dìde. Ìwé ti pẹ̀ ju.
0: Ó dín ní báàgì sìmẹ́ǹtì kan mà là ń sọ yìí.
1: Ṣé wàá lè kọ́ máa kí irú kọ́ wá rí bá? Ẹ yẹ̀wò yín wo. Ẹ lọ sí ìgboro ìgbẹ́ yọwọ́ orin wò. Ẹni tí ò bá gbé ìbò dáadáa kó tún gbé ìbò pẹ̀lú ẹ̀. Kò ní ra nǹkan kan wálé. Ẹ tún lọ yẹwọ́ àwọn nǹkan míì náà. Gbogbo ẹ ní mẹ́kàn mí má fọwọ́ kàn mí o. Má tọ́ mi o.
0: Wọ́n fẹnu ara wọn sọ bẹ́ẹ̀ báyẹn. Àwọn kinní yẹn lanu wọ́n fẹnu ara wọn sọ.
1: Ẹ má jẹ́ a máa báyé lọ báyìí nírà ọ̀dá fọmọ ènìyàn. Ọ̀wọ́ ẹ̀yìn tẹ̀ ń ṣèṣè mí nìkan ni ara ń bẹ ara ọ̀dá aráàlú. Ìyanu ó ṣẹlẹ̀. Ọ̀dà rọ.
2: Àdúpẹ́.
0: Kẹ́mi Ọlá Ogun Ọ̀kárí yín pẹ́ o. Ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ tẹ sọ. Ṣùgbọ́n èsì kan pẹ́rẹ́. Lèmi á fọ̀ èsì yẹn náà dẹ̀ ni wípé ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù fún wa. Gbogbo ohun tó kù yìí náà wọ́n ṣe yẹ jẹ́ kí máa lè dá wọlé ẹlẹ́ẹ̀kejì. Kẹ wá wò bóyá mí ni àbá mí ni ẹ.
2: Yóò tún ṣe.
0: Ẹ lo.
3: Ẹ
0: Hello.
2: Ẹfọmilo.
1: Ọ̀rẹ́ àgbà ló sọ̀rọ̀.
0: Kára o lè o.
2: Wọ́n mọ̀ tó jọ méjì mẹ́ta, bàbá.
0: Kẹ́mi ọlá ogun.
1: Nínú nájú orí àwa yìí náà. Ọba Bùlú. Àwọn orí gbadétì ní Ọba Bùlú gbowó tabua fún Ọba Mákin. Àmọ́ àgbàná tí ń bẹ lórílẹ̀-èdè yìí náà pọ̀. Àgbàná pọ̀. Ẹyin àgbà bọ̀ ẹni ọgbọ́n ọdún ní ọmọgbẹ́ ni. Owó ìdúta. Akára gbà ọdún yìí ni. Kò ra nkankan. Bá a pe bílí, bá a pe tírí, bá a pe mílí.
0: Ká tó fi lẹ́dà.
1: Ẹ̀kọ́ yẹ mọ̀ fi jẹun yóò tán. Láàrin ọdún kan. Ẹ̀yin ẹwọ́ jàwò. Ẹ̀yin àgbà náà lẹ́ ní ẹtí bí ìṣáná kí èso ògùn. Èlò ni ìṣáná ní ìdúta. Èlò ni ìṣáná ní ọdún tá a wà yìí. Àgbà náà ti pọ̀ ju àdápé ẹ̀ ní inflation. Àgbà náà ni. Kò síye tí wọ́n lè fún bójọ́ba Mákin o, bójọ́ba Bùnmí o. Kò le tó gbèsè bẹ́lẹ̀. Ọjà ò ṣeé rà. Ṣé yóò wà tó ra wọn? Kò lè tó ra wọn láyé. Wọ́n bá fún yín lówó nájú orí a. Ẹ̀yin ẹṣẹ́ sówó onírun pupa. Bàbá onírun pupa. Ẹṣẹ́ sówó rẹ̀.
0: Bàbá olóògbé.
1: Péré tẹ̀lé gbà. Àgbàdo ń bẹ́ nájú orí a o. Bàbá mú àgbàdo kúrò. Ọlọ́mọjà fọ̀rọ̀ pìtàn. Mo sọ yìí mo dúró.
0: Ayinde Commander.
1: Àjẹ́ ayé.
0: Kárọ̀ lé o, Kẹ́mi Ọlá Ogun o.
2: Àdúpẹ́.
0: Níbi tọ́rọ̀ dé dúró yìí, àbí kí n tiẹ̀ máa lọ lé ni. Kọmíṣánná Bímbí Oro. Àwọn èèyàn ti ń dúnkùkù lájà ẹ pọ̀ jù.
2: Ó rí bákan.
0: Ewo lọ́rọ̀ fọ̀rọ̀ pìtàn. Ní fọ̀rọ̀ pìtàn. Mo tọ́ka fọ̀rọ̀ pìtàn dẹ́nu.
2: Àmì àṣẹ ìdùnnú.
0: Tọ́ka fọ̀rọ̀ pìtàn dẹ́nu.
2: Àmì àṣẹ ìdùnnú.
0: Mo tọ́ka fọ̀rọ̀ pìtàn dẹ́nu.
2: Àmì o.
0: Ara ni gbọ́ra jìgì lẹ́rù oògùn.
2: Broom.
0: Broom. Hello.
3: Hello.
0: Yes.
2: Hello.
3: Ẹ̀kalẹ̀.
0: Ọ̀sán ló bá sí ládùúgbò tí.
2: Wẹ́dà yìí náà ni.
0: Mi ò gbọ́.
3: Ẹ̀kalẹ̀.
2: Bàbá ń bá mo rìn jáde látàárọ̀.
0: Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fẹ́ òun gbogbo ẹ̀ sì tó.
3: Orúkọ mi ni Olúwa Tomisin Ọ̀sìn Ruọlá.
0: Tọ́.
3: Ìgbà tí Ọba Mákin complain wípé lóòótọ́ àwọn ń gbowó, ṣùgbọ́n owó yẹn kò ṣe nǹkan kan. Àgbà ìpè inflation wà. Ṣùgbọ́n àwọn ọba ìtọ́ ń fún yẹn náà kí lẹ fi ń ṣe. Inflation wà lóòótọ́. 1,000 rè lọ́wọ́ mi. Ṣé 1,000 wà lè ṣe nǹkan kan rárá ni?
0: A máa dá fún yín o.
3: Nù pé ẹ jẹ́ ká bèrè ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lọ́wọ́ wa. Ṣé 1,000 lè ṣe nǹkan kan rárá? So, n tó bá gbé náà ni kẹ́ ẹ fi ṣe. Ká rí legacy project. À ń rí legacy project awolowo dò ní o. Àbí àmọ́ rí legacy project ni.
0: À ń rí.
3: Legacy project wo làwọn fẹ́ filẹ̀.
0: Ẹ ṣọ́ra yín o. Gbogbo igbó tá a sọ nílùú ń kọ́.
2: Àbí o.
0: Tó yẹ láǹgbé lẹ́ta.
2: Gbogbo iná tí ń tàn yìn tí ń tàn yìn yìí gan.
3: Títì tẹ́lẹ̀ ń ṣe. Ẹ ń fi títì ẹ gbalẹ̀ ó ń lẹ̀. Ṣé ìyẹn ni open economy?
0: Ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ ló fẹ́ gba títì kọjá ni?
3: Nù o ṣe ẹ̀gbọ́n tí mo sọ ni.
0: Àmọ́ tó owó elépo bá tí o.
3: Iye tí ń dùn yìn ẹ mọ́ bínú.
0: Kí àdìtí méjì kúkú jọ máa bára wọn sọ. Mo ń gbọ́.
2: Ẹni pé.
0: Ẹni pé.
3: Ànísẹ́ títì tẹ́ ń là. Tẹ wá rí torí pé bí epo ṣe dùn nílẹ̀ Yibo àbí ní South South.
2: Tandika.
3: Bẹ́ẹ̀ náà ni ilẹ̀ ó ṣe dùn ní South West ti wá ń bíbà àgàgà ní Ọ̀yọ́ State.
0: Wọ́n gún yan kókó àbí kílẹ̀ wí.
2: Àwọn akọ́nà àjàmàlà o.
3: Ẹ ta ta ta ẹ ta ibi tí àwọn ọmọ kékèké ti ń ṣeré.
0: Látàtàtàtà.
2: Tọ́ ń fèdè fọ̀ yìí.
3: Ó ti yé yín.
0: Ẹ jẹun sùn.
3: Ẹ̀yin náà ẹ mú omi o.
0: Àhá ẹ má sọ ilé o.
2: Ẹ pẹ̀lẹ́.
3: Ẹ̀yin náà.
0: Ẹ ṣẹ̀yọ́ sáàrò.
2: Ẹ pẹ̀lẹ́.
3: Ẹ dìde tọ́.
0: Ẹ bá ń kí àlẹ́ gbẹ yín.
2: Ẹ pẹ̀lẹ́.
3: Ẹ lẹ̀.
2: Ẹ lẹ̀.
3: Ẹ pẹ̀lẹ́.
0: Ẹ lọ ṣé o tó bá ń lóyún àwọn akọ́lá gbogbo kátà o. Ẹ pẹ̀.
4: Ọlọ́pàá wúra rẹ̀.

0: kí kálukú jọ wò ó. Ẹgbẹ́ òṣìṣẹ́ sọ̀rọ̀. Wọ́n ní pẹ́pẹ́sẹ́ o ìlérí tí Máìlìdá ṣe wípé ìrọ̀rọ̀ dé tán. Àsìkò àti sáà ká rọrọ̀ la wà yìí. Wọ́n ní àwọn ò tí ì rí. Ọlọ́run tó dá wa gan ti fi nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta ó fi ń pàṣàmọ̀. Kí dẹ̀ ni nǹkan yẹn? Òjò tó ń rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wo bí òjò yẹn ṣe ń rọ̀ lóòrèkóòrè.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó mú ìdẹ̀ra wá.
1: Tara wa ń tutù.
0: Tara ń tutù.
1: Òjò ohun tó wá ń pòwe fún wa.
0: Ó tún wá ń pòwe fún wa. Àì má jẹ́ ká ya bara mo rí jẹ.
1: Òjò tó rọ̀ sínú kòkò, òun náà ló rọ̀ sínú apẹ̀rẹ̀.
0: Ló rọ̀ sínú apẹ̀.
1: Kí apẹ̀rẹ̀ má ì tí ìbànújẹ́ o.
0: Kápẹ̀rẹ̀ má ìbànújẹ́ torí ìkórè ń bọ̀.
1: Ìkórè ń bọ̀. Gbogbo wa ló máa kárí. Dédé wa lè má ìjọ ẹ̀bì dédé náà bá dẹrùn tán.
0: Bó ṣe wà nìyẹn gẹ. Àbí ká ti máa ṣe yìí sí.
1: Àbí. Ká má máa fi ìtàn ewúrẹ́ jiyan.
0: Ká dẹ̀ máa máa fi.
1: Fi tàgùntàn jẹ́ka.
0: Gómìnà yìí ń bẹ ní àsọ̀rì. Ó dàbí ẹni pé kinní yẹn ti fẹ́ dẹ̀gbà sí mi lẹ́nu. Kọmíṣánná Bímbíoro ó ṣe ti léde. Mo ṣe
1: ti léde wa.
0: Àìrọ́ yìí ni gbà. Náà. Ní ìlú ọba Bìíní lọ́hùn-ún, gómìnà Elébò ló sọ̀rọ̀ ńbẹ̀. Inú mi dẹ̀ dùn fún ọ̀rọ̀ tó sọ yẹn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́tẹ̀ inú wọn ò dùn sí o, kí lọ̀rọ̀ tó sọ? Ó ní tí ẹ bá lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì bí UK. Nígbà tí òun lọ bẹ̀ ó ní àwọn èèyàn àmọ́ bá a ṣe ń gbádùn. Epo bẹntiró tá a ń rà ní 1415 yẹn o. Ǹjẹ́ mọ̀ pé ní UK yẹn. Ìlọ́po méjì ẹ̀ ni.
1: Ìlọ́po méjì.
0: Bẹ́ẹ̀ ni mi sọ. Bíi 3,000 naira ní jálá epo kan ṣáwa ti rà ní 3,000.
1: Kò yé mi o.
0: Torí ó dẹ̀ máa ń dùn mí. Torí pé ọ̀pọ̀ yín ẹ kàn mọ́ mọ̀ ya aláìmoore ni. Ẹ kàn mọ́ mọ̀ ya aláìmoore ni. Ní ilẹ̀ Gẹ̀ẹ́sì 3,000 lítà kan. Ẹ ń ra wọn fún mi báyìí.
1: Ẹ tún ń complain.
0: Ẹ ń complain. Ajogún ẹ̀ wò mọ ìyá agbádá ńlá.
1: Kò mọ̀.
0: Ó mà ṣe o.
2: Ṣé agbára tí mo sọ òye yìí. Ebi tí mo fowó mi ra jaso máa fún yín. Kí ni mo fẹ́ jí inú owó yín? Ẹ ṣàgbọ̀ pé kí gómìnà wa kó tó débẹ̀. Ó yéye gbèsè tó jẹ tẹ́lẹ̀. Bọ̀ kí ni balance account ẹ sí? Kí ni balance account ẹ sí? Ṣé mọ̀ pé a ní bó ṣe rìn kí account ẹ tó ṣe bó ṣe ṣe sí? Nítorí pé ẹ ṣàmọ̀. But kọ̀kọ̀ kí èmi mú owó yín mo máa fi kun ni. Nítorí for the last 20 years, 30 years, ìṣe làwọn tó bí àwa wọ́n fi kó owó Ogun State ni. Kò sí yunifásitì náà lọ́gùn state tí Adébútú family ò ṣe sí. Táwọn náà ò dẹ̀ ní ṣe sí. Gbogbo ìlú tó wà ní Ogun State làwa invest gbogbo investment tó gbígbà yìí ló wà. Àwọn ò lè ju owó yín. Ẹni tí ò ní ju owó yín ni kẹ gbé sí ipò. Tẹ bá gbé àtọ̀hún rìn wá sí ipò. Kárí go ló máa ṣe kárí wàká. Kí wọ́n bá fún yín? Kárí wàká. Bọ́tẹ́ni òkúrò láàrin yín. Ìpẹ́rù ni mo wà. Tí bá mú nǹkan ìṣẹlẹ̀ máa lé mi bá one time.
3: can and PFN e gbagbe won eni mo so e gbagbe won eni to ba be si jan mo pon re isu ni se awon ba tinubu jan moderator for lendo meta tinubu ni millions lo na fa won bishops nigeria awon bishop ma ko ba e fe gbo kan tu soro mo nsin peter obi na tun gbe kiri oni candidate won nsin obi ma fe wufle number 2 ni pe won mo pe there is situation in nigeria kilo to support yoruba nation going by my 2016 prophecy ti atiku ba gbadu adada to mura atiku is the next president
4: olore ilu
5: momo times momo
6: leader is wicked but follower is wicked big man wicked but common man wicked leader is wicked but follower is wicked

0: ma wo ko shira eleshe
1: abi
0: tori na e je ru to ndupe because che ti wa ba so wi pe mo so wi pe laarin o se meji ati o 20 naira ni bi epo e so pe se ye ti won ba niyan se ko de ti ma pada die die awa winter e wi enikan o di fi yes agbede aye o won run bayi o ipe afi ke gbe oselu awon wole o afi ka won wole o pe ba won o ba fi le wole ipe ka won wole ni iya ohun to ku fi le ma gbadun la fefe re lo sese to mo pe iya ohun sun re now te gbe won o ba wole to won na o ba de wole ke o ke n tumo si wi pe ajusana lo fori iye gbopo o tumo si pe iya e o ni sun re niyan o anytime we commissioner bembe oro o ti je gomina ri o ni ipinle olodo ki se ti won da koja o ipinle odo
1: odo odo nla o ti ye
0: odo pota
1: long
0: to tu je alakoso labe olegbe buhari o
1: eyan wa
0: to je alakoso igboke gbodo oko se owo ilu nikan le awi o ni pe ohun orowo ra ogun fun iya ohun niyan fi gba be lodi irorun asante korowo olubu na mo lo nso yen o
1: abi
0: e ma ni teju ke de yesu gbogbo nkan mo iya yin lerun tori te ba pada wole iya yin o ni sun re o
1: epe ko
0: epe ko
1: bo ti ri nu
0: eyin le so wi pe ohun ti iya yin fi le sun re ni pe ke wole
1: leni fun re lenu fun ro ni ko ni fi enu pe ku
0: ani ko eni opa ko eni opa ko eni opa ẹnu oníkọ ló fi ń peku ewo láwa kan tìrú wa ń bẹ torí ìgbà yẹn lẹ máa ní ohun là mú fẹfà
1: ìdí ìjì ràbà
0: èmi kọ ni mo sọrọ o ẹyin lẹ so àti rọrùn wọ ìyá yín mú òṣèlú o ẹyin lohun tó bá ti bọ́ọ̀lẹ̀ tó tún ká yanga kò ṣe é kú mọ́
1: ó lágbára
0: ẹ̀yin dẹ lóhùn tí ò bá ti pọ́n ẹnìkan kì í ṣí i kí ọlọ́run jọ kó ṣàánú wa ni o ẹ jọ ń torí ọ. Wọ́n á tún sọ pé olúwe ò ní tìjú ń sìn ṣùgbọ́n ara abiyamọ ń ta mí.
1: Àbí?
0: Akẹ́kọ̀ọ́ gboyè ti ilé ẹ̀kọ́ fásitì Adékunlé Ajásin Lákùngbà obìnrin ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọba Funṣọ Ródà Tèmilolúwa lọ́jọ́ ọjọ́ kínní tá à ń ṣe ayẹyẹ àyájọ́ òmìnira ọdún 1960 àwọn agbébọn gbé o.
1: Wọ́n gbé o.
0: Ó jọ pé ọ̀kan lára wọn ni lára àwọn 19 yẹn tí wọ́n gbé.
1: Ẹjọ́ bẹ́ẹ̀.
0: Tí wọ́n ní wọ́n ń béèrè fún 150,000,000 naira lọ́wọ́ èèyàn kọ̀ọ̀kan. Ẹ má jẹ́ kó rí yín wo ẹ̀yin ajínigbé òtorí olóró kan tí mo fẹ́ sọ ń bẹ̀ yẹn o. Àwọn 19 yẹn àbí 20 dẹ̀ ni. Àwọn kan ní 19, àwọn kan 20. 950,000,000 ni àwọn tó jí wọn gbé fẹ́ gbà tẹ́lẹ̀. Ṣùgbọ́n ní ìsìn wọ́n ti wá ṣe ní orí kọ̀ọ̀kan ní 55,000,000.
1: Àbí ẹ̀rọ lọ́hùn.
0: Tó túmọ̀ sí wípé báyìí bí around 100,000,000.
1: Kò tí ẹ̀ tí kò pọ̀ mọ́.
0: Àwọn kan sọ wípé kí ló wà ń bẹ̀ tá a bá gbé kalẹ̀. Ṣùgbọ́n kò dá.
1: Bẹ́ẹ̀.
0: Ṣé bí 100,000,000 náírà lẹ̀ ń ra fọ́ọ̀mù yìí?

0: kó tó di wípé àwọn kan á bẹ̀rẹ̀ sí ní mú pa ń kẹ́rẹ́ wá kọmíṣánná bímbí oró màá fẹ́ dá alábàá pé ká tètè máa lọ.
1: Ká máa lọ.
0: À ń sọ́kùn níyà kì í sọ tán o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ ò kórè, mo fẹ́ kẹ́ ẹ gbà mí gbọ́ fún nǹkan kan, ẹ̀yin èèyàn wa. Ó ṣe ọmọlókun bẹ́ẹ̀ ni o.
1: Àní sí mọ́kú ẹ̀.
0: Ṣé ó ti yé yín? Ẹ lọ fọkàn balẹ̀. Àwọn kan sọ pé àwọn ò tiẹ̀ wá rówó lásìkò yìí, gbogbo ẹgbẹ́ everywhere ni o. Àwọn tá ẹ̀ ń wò pé kinní ka ìjọba irọ́ ni o. Àwọn náà kàn faṣọ
1: páàkì ẹ
0: ni
1: o,
0: pákéjì ni o. Ṣé nísì òkè tẹ́lẹ̀ tó jẹ́ pé inú lè bí yàn pé ẹ sáré mú ìdọ̀bálẹ̀ bá ògún fi mẹ́rin láàrin ọjọ́ méjì. Àwọn ọdún ẹni tí ó jẹ́ pé agídí la fi pa mẹ́ta. Ṣé ló péjọ bọ̀ wá ni?
1: Ó kọjá bẹ́ẹ̀.
0: Nídìí èyí kọ́ fellow Nigerians, èyí ni with this few part of mine, màá láyọ̀ láti sọ fún yín pé ìyàyín láti máa dágbére lórí bàbá olórí ìlú fún tálẹ́ òní àgbàlagbà bàbá àwọn àgbàlagbà kọmíṣánná bímbí oróná àjọ ń lọ ni akànní àdá akànní ègò iná jẹ́ ògiri òsà
1: ńbẹ́ńbẹ́
0: ẹ̀dáyé kọ́mínà tó kọ́mínà
1: ìyá wọn ó lódùmarè iná gorí ilé fẹjú kẹ́kẹ́.
0: Ẹ ń kó o mọ́
1: ẹ mọ òkú
0: oṣù ayẹ fẹ́ni tó lóun mọ ẹ mọ òkú fún ẹ wá yẹn kiri
1: pàfíẹfíẹ pàfíàfíà.
0: Sírí mari púrẹ́kà
1: o tójú aláṣẹ jùbọ yín gbóná.
0: Dixie ọkọ ọmọge vixen.
1: Oh my god.
0: Ó tún ní rẹ́ǹsì nínú. Sẹ́nítọ̀ káàsì ń lọ fún talẹ́ òní bàbá yín fẹ́ lọ sùn nàìjíríà fẹ́ lọ sùn ó dàrọ̀.

0: Bóti kọ́lọ́ ni ẹ̀bùn ṣe máa rí nìyẹn.
1: As you have seen in the song, so shall it be.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus once.
0: Ogun tí ọ̀tá rán sínú ayé
1: mi. Part of the enemy has sent into my life.
0: Láti máa fi bà mí nínú jẹ́.
1: To cause me sorrow.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: Hear the word of the Lord.
0: Irú ogun bẹ́ẹ̀.
1: Such battle.
0: Fi ayé mi sílẹ̀.
1: Live my life.
0: Ẹ gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ogun tí ọ̀tá rán sínú ayé mi.
1: Part of the enemy has sent into my life.
0: Láti máa fi bà mí nínú jẹ́.
1: O to cause me sorrow.
0: Iwọ ogun ìgbọ́ ọ̀rọ̀
1: Olúwa. O yẹ gbọ́ ọ̀rọ̀
0: Olúwa. O yẹ gbọ́
1: ọ̀rọ̀
0: Olúwa. O yẹ
1: gbọ́ ọ̀rọ̀ Olúwa.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀
1: Olúwa.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: O yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀
1: Olúwa.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀
1: Olúwa.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀
1: Olúwa.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. O yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: Battle sent into my life.
0: Láti máa fi bà mí nínú jẹ́.
1: Cause me sorrow.
0: Olúwa ran ogun náà jáde.
1: Lord, send it out.
0: Olúwa ran jáde.
1: Send it out.
0: Olúwa ran jáde.
1: Lord, send it out.
0: Jésù Olúwa wa.
1: In Jesus' name alone.
0: Ẹ kórúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus once.
0: Olúwa.
1: Lord.
0: Èyí tó kù kí oṣù yìí ó parí.
1: For the remaining days left for this month.
0: Àti èyí tó kù kí ọdún yìí ó lọ.
1: And one left for this year.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Oh Lord, permit me also.
0: Láti kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Oyè gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Olúwa.
1: Lord.
0: Èyí tó kù kí oṣù yìí ó parí.
1: For the remaining left for this month.
0: Èyí tó kù kí ọdún yìí ó lọ.
1: Lord, left for this year too.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Lord, permit me.
0: Láti kọrin ayọ̀.
1: Oh, to sing for joy.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Permit me, Lord.
0: Láti kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ẹ fàyè gba mí.
1: Lord, permit me.
0: Èmi náà kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ẹ fàyè gba mí.
1: Lord, permit me.
0: Èmi náà kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Jésù Olúwa wa.
1: In Jesus' name alone.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Àǹfààní rere tó ń dúró dè mí nínú oṣù
1: yìí. Good opportunities waiting for me this month.
0: Àǹfààní rere tó ń dúró dè mí nínú ọdún
1: yìí. Good opportunities waiting for me this year.
0: Olúwa file mi lọ́wọ́.
1: Lord, give it to me.
0: Ẹ gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Àǹfààní rere.
1: Good opportunities.
0: Tó ń dúró dè mí nínú oṣù yìí.
1: Waiting for me this month.
0: Àǹfààní rere.
1: Good opportunities.
0: Tó ń dúró dè mí nínú ọdún yìí.
1: Waiting for me this year.
0: Ah, Olúwa file mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Ìporúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Ọjọ́ kọjọ́ tí ọ̀tá ti yà sọ́tọ̀.
1: Any day set aside by the enemy.
0: Láti mú ìbànújẹ́ wọnú ayé mi.
1: To bring sorrow into my life.
0: Wọnú ẹbí mi.
1: Into my family.
0: Olúwa má jẹ́ kí ọjọ́ náà wáyé.
1: Lord, don't let that day come to pass.
0: Oya gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ
1: Jésù. In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ọjọ́ kọjọ́
1: tí
0: ọ̀tá ti yà sọ́tọ̀ láti mú ìbànújẹ́ wọnú ayé mi, wọnú ẹbí mi,
1: irú
0: ọjọ́ bẹ́ẹ̀, Olúwa fagilé,
1: má
0: jẹ́ kó wá sáyé, Olúwa fagilé,
1: má
0: jẹ́ kó wá sáyé, Olúwa fagilé, fagilé, fagilé, fagilé, fagilé, fagilé, Jésù Olúwa wa.
1: In Jesus' name alone.
0: Ó ní. Nítorí náà.
1: Ṣe jẹ́ fọ.
0: Àwọn ẹni ra padà Olúwa yóò padà.
1: The redeemed of the Lord shall return.
0: Wọ́n ó sì wá sí Sioni.
1: I shall come.
0: Tàwọn tí orin.
1: Unto Zion we sing.
0: Ayọ̀ àìnípẹ̀kun yóò sì wá lórí wọn.
1: Everlasting joy shall be upon their head.
0: Ó ní wọn ó rí i ní
1: ìdùnnú. They shall obtain gladness.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Olúwa kí oṣù yóò tó parí.
1: Lord, before this month ends.
0: Jẹ́ kí mi náà rí i ní dídùn àti ayọ̀ gbà lọ́wọ́ rẹ.
1: Make me also obtain gladness.
0: Fún mi ní ìyanu tí yóò dùn mí nínú.
1: Give me
0: miracle
1: that will make me
0: glad. Mo ya
1: gbàdúrà
0: bẹ́ẹ̀.
1: Let me obtain gladness from you. Lord, make me glad. Make me glad. Give me a miracle that will make me glad.
0: Béèrè fún ìyanu yẹn o.
1: Ask for that miracle.
0: Olúwa.
1: Lord,
0: kí oṣù yìí ó tó parí.
1: Before this morning.
0: Fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa dùn mí nínú.
1: That will make me glad.
0: Fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa mú inú dídùn wá.
1: That will bring gladness into my life.
0: Jésù Olúwa wa.
1: In Jesus' name.
0: Kọrin kí n tó fi àṣẹ lé àdúrà rẹ.
1: Sing this song before the rest of your prayer.
0: Màṣá imú.

0: Ida gaga. Ida to today. Baba so ni pe eto yin eto wa ida gaga. Iroyin re daraja la ko tun ni. Ele ta pe amo si kan ni omo luare. Splash 105.5. Ibe na la n kiyin ka bo si. An kiyin ka bo, an kiyin ku dede akoko yi. Jake jado le agbala aye. Adu gbagba kan si lale yi. Tori ati ko gbogbo ede loni tutun. Fun igbadun eyin ti ajake jado le agbala aye. Baba so nipa ido gogon. Adupe alo lalaafia lose to koja. Atupadade lalaafia lose ta wa yi. Alaafia ti yin ti wa koni di fiafia. Olorun o ni ko fun alogun Olorun. Mo sadua n beyan ba sadua lowo tokunrin ba wole bayi. Automatically adua ti gba. DJ Spider lo wole. Mo wa adua o. 10,000 na ni. Number mi ti mo nlo yen. O na ni mo nlo ni Green App yen o ti ye ba sa si. Itunu Dixon lo ma je ke lanfani. Lati je pe ke gbo wa daada lapo odo ti yin be yen. Oga wa Tunde Olawuwo lolotu eto yi Alex Ferguson ti jani oloko dana loko mi oloko ele to n dana royin re idaraja lori afefe lede Yoruba ti anti the sport actor actor ele to wa active e wo wa ni kan ni bani dore ti lese wa bi Facebook Splash 105.5 Ibadan. Splash 105.5 Ibadan. Tabi ni TikTok at Tijani Oloko Dana Sport Actor ni TikTok ina. O mole nbe yen na. Bi nkan se ri lapa abe onu. Se gbagbe gba tun ma ye ko to ti kaase lale yi. Kaase. O lo fa. *347*100*1#. Tabi www.cashier.ng. Emba wini galo la kwele yi. Lati nu osu ke santi e osu ke jila. 100 million la lanfani atikmi. Ninu osu yi. Ayajo du kokan la. Ele ti ikanisi la gelu. Ti okuyo du kokan la. Yotun lanfani ati ze. Baba anso ni pati cash poti. La leo ni. Atun ji koto wo fenti okbo wo. Ba ti lo code yen *347*100*1#. Boya network yodo ti yin lo fe ma se bakan e ma bo ni website www.cashier.ng. Play 3 tickets get 30 tickets o na lo lowo anfani alai legbe ni lati je cashier reyin na gbo testimony lo mi le ni o tin play ti cashier ti pe o njo to yin meta le kan na bayi bo se gbe anunu ogbon ati nuda tactics ni technicality e da gbogbo epo mo tactics o ti lo baun e ja tesi waju ka bere ni to ni se pelu orilede wa Nigeria ajo CAF ajo ti se amoju to bo la fese gba lorilede wa nbi won ti tora aforiji o lọwọ àjọ NFL ikọ Super Eagles àti àwa tá jẹ́ olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gbogbo ọmọ ibi orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ẹ wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo wa wọ́n ní àmọ́ bínú ǹjẹ́ kí ni CAF ṣe fún Super Eagles wọ́n ní ẹ ti gbàgbé AFCON qualifier ti Nàìjíríà lọ gbá ìyẹn lórílẹ̀-èdè Guinea-Bissau wọ́n ní lórí pápá àṣeré yẹn wọ́n ní ká mọ̀ bínú kẹ̀sì mọ̀ wò ó lóòótọ́ kò yẹ kí irú pápá àṣeré báhun àfi bí ilé oko kò yẹ kó mọ̀ gbàlejò ìfigagbága kankan tó bá ti ní ṣe pẹ̀lú àjọ CAF wọ́n ní lóòótọ́ orílẹ̀-èdè Morocco òun ní Guinea-Bissau òun ló ti fẹ́ mọ̀ gbàlejò tí wọ́n fi parí iṣẹ́ pápá àṣeré wọn wọ́n ní ṣùgbọ́n nígbàtà yìí ó sì ní káwọn wá sí àyẹ̀wò sí pápá àṣeré àwọn débẹ̀ bi papa sere yen ti ti le nto lohun awon o paro fun yin awon o le paro fun yin mona kai eh ni ti le nto lohun eh papa sere yen o duo dede nigba ta won lo yewo ta won lo inspect e saaju ifigabaga o duo dede ngba yen awon I go lie for you awon o le paro fun awon ni papa sere yen duo won ni ayafi awon kankan sugba awon kankan ohun iyan o tun mo se pe ki figa baga mo waye awon to se koko to se koko to se koko to se koko ise ti lombe la won ba o pe to o da na o ki figa baga ko lanfani iyan lati tesowo waju e lobe won ni iyalenu lo je fa won nigba ti figa baga Nigeria ti Guinea Bissau waye la won wa oka se stadium ta lo inspect si lele ibi abi Guinea Bissau lo lobumi ni stadium leleyi lori bi Kampala yi la won bi ko ti e si bi to abi bi ile asale won ti ni amo binu CAF ti be wa won ni ka mo binu won ti bi awon ni amo binu won ti ni jise e mo binu o asi lati gbo bo wa ni point wa bayi nisin e ba wa mu point wa so po ti lo won ti ni amo binu nu won ti ni amo binu point ke point nibo won ni pe yi ko to ti ka se lale yi won ni pe yi ko to mo ti ja won eyan tanu e ja lanfani lati wonu awon ifigabaga ile to lanfani ati waye leni ifigabaga to lanfani ati waye leni awon ipege agbabolu lolokan ojo kan won ti fi mewa sera won lale yi orilede France ki le se yi fun Belgium lo kokko de mo lo kokko gbo se France wo ibe lo polopo ti won pe iya o mo je France leni o ase France azo o ko mo pa mo ngba ta laye re pe sidede to re pe kini ohun ti fe mo yiwo o bo se ko rin se wole nu ngba to ko rin se wole bayi a fi gbas gbos gba ya pada je Belgium ni waju France o ami ayo merin se yo kan o na ni France le pada na Belgium lato wo eyin bakana orile de talo o na vi ya je tokie ami ayo meta se yo kan ni Ricardo Calaviori o na lanfani lati mi ami ayo akoko fun national team ti orile de talo ifigabaga ohun tokyo ati talo yen ifigabaga o ma dun po o ifigabaga yen ma dun po o tokyo won mo bolu gba sugbon awon mo kekeke won yen won ti experience daada papa julo lataki won awon mo yen si nta won itibe job na fi na won na niyan ogbon bejob tan won ni lọjọ yen won gba bọọlu bi kasi nkan kuda won gba bọọlu ju ta lei lo sugbọn e mo ke Belgium agba owo po nbe ntian fi yan to ki e jenu o tun ti jeya o tun ti jeya ni waju orilede ti Italona bi nkan se ri lapa abe yen niyan baba nso nipa awon ifigabaga ile ti o lanfani ati waye won po ju be lo sugba won to ni kiminu awon to ni kiminu tori akoko wa e ja lanfani ati sun sowo waju ka gba orilede ti e ja ti e kokko wonu boxing na ija ti o lanfani ati waye laarin Tyson Fury won ati Anthony Joshua lojo kokanla ninu osu kejila December 11 iyen ni Cardiff ni o ti waye lorilede Wales won ni o si akole atunja ija kankan laarin awon mejeji ko si rematch clause kankan be igbe baby ba na o to ba ri o loju o le pe rematch ka tunja o da na bi wo na ba na mi to ba ri emi na loju pe iwo ke o le gbe gesi wo le pe atunja ija ka tunja kin tun fi ya je opada ko si ro ade oyen laarin awon mejeji o ta gbọ bayi ni pe afojusun awon igun Tyson Fury ni pe to ba ile lanfani ati fiyaji Anthony Joshua Ulesanda Usyk ni Tyson Fury lo fe gbe gesi pada pe o ya ohun lenu pe Ulesanda Usyk le fiyaje won o si nja lenu pe ah ki lo nlo to fi na un ohun tun fe gba fa pe se o le na mi lo gbe koni ba Anthony Joshua ja pada o lori adehun tin be nle laarin awon mejeji bi nkan se ri lapa abe yen niyan ni orilede ti Saudi Arabia ipalemo idije fi eye agbaye odun 2034 ele to je pe Saudi morale lati gbalejo orilede Saudi Arabia won fe ko papa sere kan ele ti o wa ni oke omi bayi oke omi ni won fe ko papa isere yen si papa isere ta si so yi billion oni Saudi Arabia oni afẹ fi kọ papa isere yen o ori omi won ko si bi 350 meters oni o fi ga sile papa isere ohun awon ero tin lo bi 46,000 yo mo lanfani ati wa nbe iko ajo ti se ijoba ti orilede Saudi Arabia won na ti na owo tin lo bi 2 billion pounds iyen lati fi kọ papa isere ohun lara awon papa isere ton fe lo fun idije fi eye agbaye odun 2034 sugbon won ni ewo ogbe yin te nja cement ogbe ni ayo to de olateju se awon iyepe ta ni e ba wa jaun e duro na afẹ moju to awon kan mi ta le kowo le ti o fun wa ni ere bayi bayi eyin na le pada ja gbogbo iyepe yen fun e ti e kokko e duro na egba owo egba gbogbo owo iyepe te supply wa gbogbo granite gbogbo egba owo gbogbo e le bayi nisin e ma ti ko gbogbo e wa egbo owo le na awon fe moju to owo ta won le se nisin ti o mo wa kiakia 2034 si jina iru owo stadium yen nisin ta won ba ko le nkankan to le mo wa kama in to orile de Saudi se ni isin nu lawon wa project ta won le kowo le ti o mu owo wa ni isin ba won ba ni ka won ko stadium lo ni isin yo ma mi owo ko si si nkan kan ta won fe fi pa ni isin bi nkan se ri lapa abe yen niyan o *347*1004*#, tabi www.cashier.ng won ni pe ye ko to ka ase lale yi iyen fe ti o gbo pe cashier play 3 tickets get 30 tickets o na nbe lale yi o e ba fi ticket yen je lale yi e tun le fi je cashport lojo jima kini fi se eyan awon ti a Facebook Akisola Peter Isola Olasukanmi Raman Areshigun Wura Ola na nbe ni Facebook Oluwa Seun Adebayo Latoke Padi Upgunners Ere Oluwa Abiodun Oluwa Loni Ogunyemi Savio Soje Latode Omu Adelakun Said Upmayo Ogbeni Timileyin na nbe nbe Afa Toto Fun Obasa Adesina Omola Olayinka Taiwo Adeleke Jalil Arsenalist ni olojo bi ijeta yo ti e fun mi cake sugbo fun mi ni toju cake lo emi mo ni won o fe cake o bukata je mo mu ile wa ile ni o mu wa a David a mo deyin mu o gbe yan sare bi e meji eyan ni le lo mo ile ni o ba mu mo fun mi mo mu cake wa ile ni o fun mi o so popolopo odun laye o Ode Yemi omo Okure na bembe Osesi Malik Abiodun o Barcelona lati Bayelsa Eja tes owo waju Bruno Fernandes jo dibi mo pe wahala to sele laarin baba ati baba looto omo ni Cristiano Ronaldo lo je si George Jesus sugbon baba na lohun na o lori ise to yan laayo pe mo je agbo osin be ohun gbiyanju láti yanjú gbogbo ẹ̀ láàrin àwọn méjèèjì ṣùgbọ́n ọ̀rẹ́ gòkè tí wọ́ọ̀kì òun gbìyànjú láti bá olùkọ́ni george sùn sọ̀rọ̀ àti cristiano ronaldo kó ń jọ yanjú ẹ̀ láàrin àwọn méjèèjì pé ìyẹn ò nílò pé èèyàn tún wá àwọn agbábọ́ọ̀lù kan kúnra pé bó ni ẹ já bá wọn sọ o èyí tóun lè ṣe ni òun wá jẹ́ agbábọ́ọ̀lù kéke ni ṣùgbọ́n ọlọ́run ò tí ì ní kó yanjú ni o òun gan gbìyànjú káyọ ti ìgbìyànjú fa orílẹ̀-èdè portugal kákó yẹn sẹ́gbẹ́ kan òun gan gbìyànjú láti bá wọn yanjú gbogbo gbùngbùngbùn tí ń bẹ ńlẹ̀ ṣùgbọ́n kì í tí ì yanjú òun pe cristiano ronaldo bákan náà lòun bá olùkọ́ni náà sọ̀rọ̀ pé alaye lalaye yìí lóòótọ́ in tó ṣẹlẹ̀ kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ ìyẹn ti lọ ẹ jẹ́ àyanjú gbogbo tí ń bẹ ńlẹ̀ pé olùkọ́ni george sùs ní kò sí wàhálà kankan ó ní òun ti ń kàn sí alaye pé alaye number one ọ̀gá tiwa ẹ má bínú ẹ jẹ́ bẹ́ẹ̀ àgbàwo náà ni ẹ jẹ́ bẹ́ẹ̀ olóòtú ń bá láyé sọ̀rọ̀ bẹ́ẹ̀ olóòtú dẹ̀ nígbàgbọ́ kí gbogbo ẹ̀ máa yanjú báyìí ọ̀lànìyàn kabir oyewole gbogbo òkè adúnú ọbaṣà bruno fernandez ló sọ bẹ́ẹ̀ ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn olólùfẹ́ ẹ̀kọ́ ti bayern munich lẹ́yìn ìgbà tí agbábọ́ọ̀lù wọn nígbà kan tá a bá ń sọ nípa thomas muller tí wọ́n bi léèrè pé kó mú agbábọ́ọ̀lù méjì tó súnmọ́ kó gba ballon d'or nígbà thomas muller ó mú agbábọ́ọ̀lù ó ní ẹni alákọ̀ọ́kọ́ ó ní kylian mbappe ẹni ẹlẹ́ẹ̀kejì òun ní michael olise kéènì ńkọ́ ó ní ìṣèbí méjì lẹ́ni imú ẹ̀ ní imú mẹ́ta ibi tí wàhálà ti mọ́ wà léléyìí o ṣèbẹ́yìn wóyé bẹ́ẹ̀ bá tiẹ̀ mú méjì bóyá ká ẹ lè fi kéènì náà kun ẹ fi kéènì kun intense ran kéènì lọ́wọ́ o ó ní méjì lẹ́ni imú òun sì ti mú michael olise òun àti kylian mbappe àárín àwọn méjèèjì òun ni kẹ́ ẹ wá ballon d'or sí wọn ò yí koto ní ìsìn bí ìṣẹ́jú bíi méjì wọn ò yí koto fẹ́ni tí ó gbọ́pẹ́ lálẹ́ ogo ẹlẹ́tí pèlè káàṣì ẹ̀tipẹ́ ẹ̀tí ìjẹ́ káàṣì àbí ẹ̀tí ìyìntalẹ́ *347*100*1# tàbí www.kaase.ng play 3 seconds get started náà ń bẹ lálẹ́ yìí láti bẹ̀yẹ ká sanwó iwájú olùkọ́ni kan ti má ṣeré enzo maresca ó lóun ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù òun tó bá di ní ọjọ́ thursday láti bá wọn sọ̀rọ̀ papọ̀ pé gbogbo tí ń bẹ ńlẹ̀ yìí ẹ má gbé sọ́kàn o gbogbo wọn ò fìyà jẹ man city ó sẹ kò sẹ ẹ má gbé ọkàn o ẹ já mọ́ ṣe fàájì tí a lọ bẹ́ẹ̀ bá lọ gbé sọ́kàn ní ìsìn tó bá di pé wọn padà lọ fìyà jẹ man city mọ́ ẹ hàn pé gbogbo wàhálà tó bá dálẹ̀ ó ti dáyùn lẹ̀ ẹ má gbé sọ́kàn ìpàdé máa wáyé láàrin òun àtàwọn agbábọ́ọ̀lù òun láwọn tó bá tètè dé láti international break ẹ mọ̀ pé enzo fernandez ò lè tí ì dé tiẹ̀ yóò gbá figagbága tí wọ́n fẹ́ẹ́ fi bọ́lá ìkẹyìn fún lionel messi fún national team orílẹ̀-èdè argentina àwọn àti benin bí nǹkan ṣe rí lápá abẹ́ ọ̀nù o olùkọ́ni antonio conte nígbà wọn fọ̀rọ̀ wá lẹ́nu wò pé ó tó jọ mẹ́ta tẹ́ ẹ ti finú kọ napoli lẹ̀ kẹ́fì yínú kan bí agbábọ́ọ̀lù kankan àlàyé ní bẹ́ẹ̀ lábi ni ẹ mọ̀ pé bí bátìrì bá ti lò èèyàn nílò láti ṣáàjì bátìrì bó o wá ní ọjọ́ ọ̀la yín báyìí ṣé ẹ̀ ṣiṣẹ́ mọ́ ni ẹ kàn sùn ẹ̀ ń jí ẹ kásùn kájí nàìjíríà enterprises antonio conte ni àsùn kájí bíi ti bó o ibo lòun bá ṣe olùkọ́ni dé tó wọn a sọ pé òun ò ṣiṣẹ́ olùkọ́ni mọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o òun fẹ́ gbá bọ́ọ̀lù ni òun fẹ́ ṣiṣẹ́ olùkọ́ni ni o ó ní tóun bá lè rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ti lógo sẹ́yìn tí ò lógo mọ́ ikọ̀ tó ti fọn sẹ́yìn tí ò fọn mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ti jẹ́yàn sẹ́yìn tí ò jẹ́yàn mọ́ ikọ̀ tó ti lo dáúlà sẹ́yìn tí ò lo dáúlà mọ́ ikọ̀ tó ti lo lọ sẹ́yìn tí ò lo lọ mọ́ ikọ̀ tó ti dáa fún tẹ́lẹ̀ tí ò dáa fún mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Anthony Conte. Ó ní àwọn ikọ̀ ńlá tó ti tóbi nínú ìtàn tí wọ́n ti gba gbogbo nǹkan tó bá jẹ́ pé lásìkò yìí kò dáa fún wọn mọ́ wọn ní nǹkan mọ́ irú ikọ̀ yẹn lòun wá tóun fẹ́ gbaṣẹ́ wọn òun ó wá dá wọn padà sí bí wọ́n ṣe wà láyé ìjọ́hun ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ti táàgì ẹ̀ mọ́ Man U pé Man U Antonio Conte lòun fẹ́ gbaṣẹ́ bẹ́ẹ̀ pé ẹ mọ̀ pé gbogbo àsàmọ̀ tó ń sọ Man U ló bá wí yóò máa rí àwọn èèyàn wọ́n táàgì ẹ̀ mọ́ o wọ́n ní Man U ní ń bá wí pé wọ́n ní sẹ́ẹ̀ ti gbàgbé pé Man U oníkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó jẹ́ pé lọ́dún bíi mélòó kan sẹ́yìn Man U ni o àwọn olólùfẹ́ Man U gan òwò jẹ́ sí Man U gan káàkiri mọ́ nísìnyí nígbà kan a lo mọ́flà ó lo fìlà yóò tún lo jẹ́sí ẹlòmíì gan bàtà tó bá wọ̀ gan ó fẹ́ lè ra bàtà Man U help Man U lọ́tún lọ́sì ṣùgbọ́n nísìnyí níbo àwọn mickey gbogbo aṣọ Man U ló ti fi tọrọ tán mickey ó bàtà alájí mickey ó ti dáàsì gbogbo aṣọ jáde ẹ mọ̀ kó gbogbo eléyìí lọ kódà wọn lálàjì gan ni tún mọ sọ pé bóun ni o láìkè eléyìí mú ó màdàwó èèyàn mọ kó gbogbo ẹ lọ Antonio Conte kò dákọ Man U nù tó sọ o kò dákọ Man U òun ló àwọn èèyàn wọn táàgì Man U mọ gbogbo ohun tó sọ gà gbogbo ìyànnà tẹ ẹ ṣe yìí Man U náà ló bá lọ Man U ló bá lọ aza aliu tún dex ń bẹ tiktok ọ̀tọ̀ ni tí Antonio Conte ọ̀tọ̀ ni tó sọ àwọn èèyàn ni Man U ni àsámọ yìí Man U a ti yí koto káàṣì ẹ̀ lálẹ́ yìí wá so nọ́mbà yẹn ti jókòó ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 00 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 3822 òní ó parí nọ́mbà yìí ogó ìdákan ẹgbẹ́ lẹ́ẹ̀kan náà ni ẹ ti ń pè káàṣì ẹ̀ tipẹ́ kọjá kágbẹ́ kápẹ́ yìí kẹ́ mọ́ gbàgò ẹlú ẹ̀ka alẹ́ tìjáni olóko dáná ló kọ mi láti splash fm kí ló kọ yín bólẹ̀ wáyé.
1: Wálé máa tì lórí ọkọ mi mọ̀ pé láti kú ọlá.
0: Láti kú ọlá ìgbà olè tí play káàṣì ẹ̀.
1: Ó ti pẹ́ o láti láti ẹ̀ ní o.
0: Ẹ ti jẹ gan o.
1: Àkọ́kọ́ lélẹ̀
0: ọ̀nà tí sí ọ̀nà tí làbá ẹ máa jẹ lọ ni ẹ̀yin lẹ̀ jẹ 1,000,000 lọ́jọ́ jimo.
1: Amina.
0: Congratulations. Kó sọ máa kí wọ́n máa pè yín ṣàṣẹ gbọ́. Bówo yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́. Bí nǹkan ṣe rí nù. Nínú ikọ̀ ti Arsenal, Willian, gbogbo yín lẹ mọ Willian, agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea. Nígbà tí ń sọ̀rọ̀ ní Obi One podcast Mikel Obi. Wọ́n bí léèrè experience ẹ̀ nínú ikọ̀ Chelsea àti Arsenal ní wọ́n jẹ́ agbóhùnsí mbẹ́ òun kábàámọ̀ pé òun lọ Arsenal òun ò bá ti mọ̀ pé òun dúró Chelsea jẹ́jẹ́ òun níjọ́ kìíní àná Chelsea fẹ́ fóun ní àdéhùn ọdún méjì òun àwòkẹ́ ọdún méjì yẹn ó ti kéré jù náà ẹ bá ń sọ di mẹ́ta Chelsea ní láyé Arsenal wá ṣetán láti fóun ládéhùn ọdún mẹ́ta ó ní kò tí ì joṣù mẹ́ta lọ tóun dé Arsenal lòun ti fẹ́ kú ò lArsenal pé gbogbo ohun tí olùkọ́ ní Mikel Arteta sọ fún òun tán fi convince òun láti wá Arsenal pé a build team around ẹ ìwọ ló jọ̀gà tó mọ dọ́là tó mọ lo dáúlà ló báyìí ó ní gbogbo yẹn ni òun gbọ́ tóun fi wá Arsenal pé gbogbo ìlérí tí Mikel Arteta ṣe kò padà mú nkankan ṣe ń bẹ̀ pé òun tán fẹ́ build team around òun òun lòun padà build team around àwọn agbábọ́ọ̀lù kan ó ní òun kábàámọ̀ pé òun kú òun kọ Chelsea òun ò bá mọ̀ kó òun dúró sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea pẹ̀lú ọdún méjì tán fẹ́ fún òun pé òun ò lójọ́ ọdún mẹ́ta lọ Arsenal tóun ti fẹ́ kú òun bẹ́ẹ̀ àbí oṣù mẹ́ta oṣù ẹlẹ́ẹ̀kẹta lòun ti bá agent òun sọ̀rọ̀ pé aláyé ṣó o lè bá ń wá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí mo lè lọ kóun ti mọ̀ kóun dúró Chelsea jẹ́jẹ́ Arsenal tóun lọ́hun òun kábàámọ̀ nínú gbogbo ikọ̀ tóun ti gbá bọ́ọ̀lù nu tínú òun ò dùn William Borges da Silva tí gbogbo ayé mọ̀ sí William ọmọ ibi orílẹ̀-èdè Brazil yẹn e ti mo ti mo daran oke bayi ohun lo so be e ja mo lo lale yi lola latu lanfani ati pade lori eto yin eto wa idan idan gangan titi ola ohun ti jaje loko dana lo ko mi e se time gbo ikan Splash FM o dabo.
2: Splash FM 105.5.

0: fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Lórúkọ Jésù, ẹ ò ní jẹ̀bi o. Níbi tí aráyé ti dá yín lẹ́bi, ayérayé dá yín láre láàrin. Aráyé a máa dá yìnyàn lẹ́bi. Mámí tó ń sàmí, níbi ayé ti dá ọ lẹ́bi, àánú dá ọ láre báyìí. Aláre ṣe sọ pé tán, ṣùgbọ́n ayérayé lè sọ pé kù. Níbi ayé ti dá ọ lẹ́bi, bàbá mi dá ọ láre báyìí. Mo wí lórúkọ Olúwa, ìyà àti ń bẹ lọ́wọ́ èèyàn méje, o ò ní jẹ kankan níbẹ̀. Èèyàn méje, Matthew, o ní sàtánì máa ń tọ́jú ìyà pamọ́ sí lọ́wọ́ pé kò lọ jiyàn. So wà ń bí báyìí, ta ló sàmí gbogbo ìyà tá a tọ́jú láti jẹ ọ́ lọ́jọ́ alẹ́, ó yá a fagilé láàárọ̀. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú apátẹrẹ. Àwọn wo là ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè inú mọ́ wọ̀ nílùú apátẹrẹ, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji, ẹ wá sọ̀kalẹ̀ ní apátẹrẹ. Orí òkè inú mọ́ wọ̀ ní Lagelu, ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apátẹrẹ, ẹ ti dórí òkè, ẹ kàn bèrè bàbá Eke 47. Gbogbo ayé ló ti mọ̀ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12, ó máa ní agbára. Lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn, ó borí ẹ̀. Ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Matthew, ẹ jẹ́.
1: Flash FM 105.5.

0: ìdè tó tún nì mí bọ gbogbo ẹyin tẹ ń wojú olúwa fún ọmọ ẹ yára gbogbo ẹyin tẹ ń gba ọlọrun gbọ fún ọkọ àti aya ẹ tètè dé gbogbo ẹyin tẹ ń gba ọlọrun gbọ fún traveling ẹ tètè dé gbogbo ẹyin tẹ ń gba ọlọrun gbọ fún owó ọjà ọdún owó ọjà ẹ tètè dé gbogbo ẹyin tẹ ń gba ọlọrun gbọ fún traveling ẹ mú passport yín dání àti ẹyin tẹ fẹ kọ ilé àwọn ni mà á gbàdúrà fún lọ́ndì 6 ká tó wọnú ètò lọ ní ago mẹjọ ní ọjọ Wednesday ní Rabaji gan ni agbára ẹni tó láyé àtọ̀run olúwa lòun ó ṣe nǹkan méje gbáǹkọ̀gbì alákọ̀ọ́kọ́ ni pé ó ní sọ fún wọn màá fi òpin sí gbogbo ohun tí wọ́n ń pè ní delayed ẹ ń bá gbàgbọ́ ni o kí ni ìgbàgbọ́ ọbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tó mọ̀ pé ó ní delay láàárọ̀ kùtùkùtù lọ́la ní ago mẹ́fà àbọ̀ wàá fojú kàn mí live neat and direct ọ̀dẹ́kúnlé Epaphras wòlíì lórí afẹ́fẹ́ ó rí mi kan lọ sí ọ̀dẹ́kúnlé Epaphras wà lórí Facebook wà lórí YouTube ẹ follow mi ago mẹ́fà àbọ̀ ago mẹ́fà àbọ̀ 6:30 ẹ wo ohun tí sista yẹn rà ń sọ dálẹ̀ òun náà débẹ̀ mo máa gbọ́ iye ọmọ tó bá kó wá ni mo wà ní apẹtẹ ìyẹn ní ọjọ́ Friday ìjẹta yìí bí ìjẹta yìí ibi mo ti ń gbàdúrà lọmọ wá pè ta ló fẹ́ sọ nǹkan kan obìnrin náà jáde ẹ pè wá engineer ẹ wo ohun tó ṣẹlẹ̀ sóun náà ní August mo ní olúwa ni wọ́n kó ọmọ 38 wá and Wednesday tẹ́lẹ̀ yìí ń lè ka iye ọmọ tí wọ́n ń kó bọ̀ ó yẹ sọ̀rọ̀ sista yìí.
1: Orúkọ mi ni Ife Olúwa Ìbàdàn bí lápẹtẹ yìí so mo wá fún 7/7/2024 September mo sì mi ló pè látàkùrẹ́ wọn wá ní kí n join wọn so that was my first time.
0: Wọ́n pè yín láti bí ẹ̀yìn gbé bí.
1: Ìbàdàn àwọn náà àwọn ló máa ń wá fún 7/7.
0: Mọ́mí yín ni máa ń wá.
1: Látàkùrẹ́ so bọ̀ ìgbà tán wá fún ti September wọ́n wá pè mí pé kí n join wọn ní 7/7.
0: Ti 2024. Ẹyin wo lẹ ti dé 7/7 yìí.
1: So 7/7 September 2024 yẹn. Mo kọ́kọ́ lọ sí WEMA torí wọ́n ó di program kan WEMA ká tó wá máa lọ sí ibi tó ti ṣe 7/7. So immediately tí àwọn bàbá mount pulpit.
0: Bàbá wo nu?
1: Ẹ̀yin
0: ni. Èmi náà ni.
1: The first thing tẹ sọ ni pé me there and I came with faith because I was looking for the fruit of the womb.
0: Wọ́n láwọn wá pẹ̀lú ìgbàgbọ́ àwọn ń wojú Olúwa fún ọmọ.
1: So immediately you mount the pulpit, sir, the first thing you said was that the angel of the Lord brought children. I was surprised, like, ah.
0: 2024, wọ́n ní tí mo kọ́kọ́ sọ ni pé àwọn angẹ́lì kọ ọmọdé. The same thing tí mo gbọ́ bí a ṣe ń gba testimony ní ìlú Èkó lánàá, bí mama ṣe ń sọ, the same thing pé àwọn gbọ́ tí mo ní angẹ́lì kọ ọmọdé ní 2024 bí wele.
1: And October, I got pregnant.
0: Aish!
1: This is the baby.
0: This is the baby. O na mo gbe omo ti ejo on lo gbon. Eja wa pada sodo sister yi. Mo kan mo mo so po ni. Engineer eje ki sister yo pari oro e.
2: Nibele so ipe Oluwa so ipe.
0: Eni sun ijo wo le wa?
2: August
0: in last year.
2: 2024.
0: Ijo le nbo 7/7. O bo si ojo anu. Gbogbo eyin te wa nbi bo yo de beri. A pade. Won ti e ti se titi wa ko si wa alamo.
2: So ìgbà tó di August 2025 tí mo lọ sí Jesus City ẹni pé Olúwa sọ pé àwọn tó ń wojú Olúwa pé ká dọ̀bálẹ̀ pé ọ̀hún Ọlọ́run kọ ọmọ 38 wá ní that same month August yẹn òun náà ni mo lóyún so ọmọ nílé
0: ọmọ ń dà
2: onílé sà
0: ohun tó ń dà ọmọ mélòó mo ní ẹkọ wá àwọn tí wọn gbọ́n àwọn wọn hàn mọ́tò mẹ́sàn wọn kó wá bí lónìí. Kí ló kọ ọmọ yín?
2: Ẹ̀rí ìfẹ́ Olúwa sí mi.
0: Ẹ̀rí ìfẹ́ Olúwa sí mi. Ọmọ yẹn ó yè.
2: Àmì Jésù.
0: Mélòó lẹ fẹ́ bí gan?
2: Mẹ́ta.
0: Ọmọ mẹ́ta.
2: Mẹ́ta.
0: Mo nawọ́ sí wọn ọmọbìnrin. Kí ọmọ yìí ọmọ dàgbà nínú ipá àti agbára.
3: Nice!
0: Ẹ tún wo nǹkan mi, ijó ló gba Jésù gan. Ijó wo ni wọn náà pinnu láti tẹ̀lé? A fẹ́ fi òpin sí gbogbo ohun tí wọ́n ń pè ní fàágùn delayed. N tí mo gbọ́ nìyẹn jẹ́ àwọn ohun tí bàbá mi ológun àjọbọ Adánwò. Gbogbo ẹ̀yin tẹ́ ní ọ̀rẹ́ màrájẹ jẹun àti ẹ̀yin tẹ́ fẹ́ san ọ̀rẹ́ májẹ̀mú kàn sí ẹ̀sánwò. san ta won mo re ka bo ti san ti e o bere lati 2000 ba se mo se le kan losu e kan ni losu awon irugbin yen la fi mo se radio program bo lo se fele ile tolohun ni bless ye mo account number church ni oni 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni o gbe jade First Bank ni yen bi yin o ba wole o le le le 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni yen Comfort Life Mission na lo no gbe jade gbogbo eyan omo Olorun ti won bi loni da e je ki n gbadura fun yin oni lo mark birthday re oni le mark wedding anniversary yin. And today's date bi e ba si ojo kan osu kewa odun 2026 mo fi edidi ati maje mu so tele aye to dun aye to po aye to pe gbogbo yin te mark wedding anniversary yin ati birthday yin loni oye gba irin ajo yin oni ni atako ko wa ni pe ko ni jina aye re omo da si in ta fagun ninu aye re ki emi mimo ko jo wa si mu se kankan in Jesus name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. God bless you. Mo gbadura fun Nigeria. Lowo president ati awon governor wa Nigeria bo. Owo Olorun ko di president wa mu ko di awon governor wa mu. Ki mi si ko wonu yin ko dara fun yin. Enikan mo fe share testimony to ni agbara. E lo number ye jo loud ko need ko si clear. Mo ngba testimony la todo awon tin be ni ilu Oyinbo. Ese mi si ngbon 08081 65 66 e send the message ire atanu ko ba yin. You are blessed. It is well with you.
3: Flash FM 105.5.
4: This is my favorite station.
5: Just say, hey Alexa.
6: Great music all the time.
7: The best musical experience of your day.
8: Hit. Stay on your mind.
9: This is Lil Nas X.
10: Hey guys, it's us, the Jonas Brothers.
11: What's going on, guys? Post Malone.
12: We stay on air and in your living room.
13: 105.5, The Splash.
3: Splash FM, 105.5.